0: ọpẹ́ ńlá fún ọlọ́dúnmarè.
1: Great praises unto our Lord.
0: Àrí ìró àlá.
1: The mighty God.
0: Ó ṣeun ìgbà gbogbo.
1: Thank you for always.
0: Olúwo sí ọjọ́ gbogbo.
1: Thank you for all time, O Lord.
0: Ẹ jẹ́ kí àwọn aláyè.
1: Let the living souls.
0: Kájọ sọpẹ́.
1: Come and appreciate him together.
0: Ọ̀sẹ̀ tuntun.
1: Brand new week.
0: Òní ni Monday.
1: Today's Monday, sir.
0: Ọjọ́ tí Yorùbá gbàgbọ́ pọ́jọ́ ajé.
1: The day Yorùbá believe is a day of God.
0: Gbogbo èèyàn máa ń bẹ̀rù ohun titun lẹ́nu.
1: People don't start new things today.
0: Ẹ já dúpẹ́ fún ọ̀sẹ̀ tó kọjá.
1: Let's thank God for last week.
0: Ibẹ̀ ni pé nínú gbogbo.
1: Kẹ́
0: mọ rawọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́.
1: Ọ̀sẹ̀
0: tó bá ti fọpẹ́ bẹ̀rẹ̀.
1: Any week you start with application.
0: Kò gbọ́dọ̀ má yọrí sí rere.
1: It will surely end well.
0: Wá ibì kan tó dáa.
1: Look for a good place.
0: Tó tilẹ̀ yílẹ̀.
1: Like a roll on the ground for me.
0: Lámi yílẹ̀ fọlọ́run.
1: Roll on the ground for God.
0: Kó kàn ṣe kábíyèsí.
1: Say Lord, I thank you.
0: Agbanilágbàtàn gbẹngbẹlẹ́kú. Olórí ayé olórí ọ̀run. Aṣẹ̀dá mẹ̀dá. Adẹ́dàárán ni níṣẹ́ abániṣẹ́. Ológo tó jògo ẹlẹ́rù lójú yìí. Bàbá mi jẹ mímọ́ wọ mímọ́ pe mímọ́ ni mímọ́ sọ mímọ́. Àdìtú àgbà. Olórúkọ ìyanu. Olórúkọ nígbèjégbèjé gbẹjọ gbẹjọ. Ọ̀kàkà kókó gbẹngbẹlẹ́kú gbogbo ìgbà. À ń lé bọ̀ bàbá tó ń lé gbogbo ayé. Aránilájò ṣáájú ẹni débẹ̀.

àbí o ti lè ń gbèrò ilé kan tàbí ilé àdépamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fún

0: gbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè wọ́n lójú lóòótọ́.
4: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
6: Hypo.
7: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
8: Gbogbo ní bára Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lórí kórè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbi kíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ń sẹ́sà ni winnings. Ìdíre tiléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
9: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
6: Ìgbàkúgbà tá a bá jẹ, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
8: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
10: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
11: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.

0: àwọn èèyàn kí mobility àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
0: Ṣé mi ò sọ fún ẹ?

0: this glorious future.
1: Baba wa láwùjọ kan ẹgbọ́ mi dáadáa láàárọ̀ yìí a kì ń rí bàjẹ́ ń bẹ̀.
0: No one replenish.
1: Ó máa ń dá lójú wa àbí kò dá ń gbà náà kí ló dé tá a sọ̀rọ̀ ń gbà yẹn.

0: Hey, you fancy me?
1: It's okay.
0: Hello, sorry, Bobo Ikoni Banidore, 32 FM 949. Pay ye, Asafu.
1: Asafu. It's okay.
2: Mami, te bari bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni. O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tubo mo pa awon kokoro ifojuri to wa nibe.
3: Be ni o, ma gba fa awon kokoro ifojuri da bobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
4: Hypo.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: I said you can't be said you me. 32 FM to okay.
7: Commissioner Lock I say one wa bias. One
8: Then you see, go side in TAPC, so Lorie.
7: Side in TAPC, so no, la wa bawa.
8: Oh, yeah, call it. Tobaja, yeah, le bayet, he was saying, Lorie FC, so pa, who man can come by. Say, Wally, okay. House of Rep.
7: Wally, okay.
8: Toja, campaign DG. See, I live on the way, they be put your chair, what bed, they be put your pine. Tining pine at a lay. As in a video, low wall. Tally, free. That is senator ye woman. Don't campaign to the power of any violence. I want until by a madina, a pa, a loo. Well, you know, like we jaddy. A ye gun, never bolote.
7: A sorry,
8: Ben, yes, sonny.
7: Chepe, Jerry came into Wabai.
8: Once of my equal video wa at your time. Money video wa. A sorry call it late. Oh, what? Ki shot me, ki she, ki shana, ki she, ni ki she, yeta. By the last election, ta she.
7: Kilo wale, de, kun, pakale.
8: Ah,
7: ile, tumba, yene, yene, yene,
8: yene, yene, yene, yene, yene, yene,
7: yene, yene, yene, yene,
8: yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, yene, ki kalu ko pada le se bi ijoba oke o ti yan ti o wa se eto odibo o de ti ni we de ke bi an se fi si e je kan yan sise won
7: won ni tori pa kale ke lo pa te pc bi jajoba bile gba ma won lo ni pele osun
8: to fi jagba se ofin se isun n to nso yen se won jagba ni abi an ni an lo court ko
7: to pa won lagbara
8: Anya lo court of appeal sa wa la lo se an ko ni o dissolve against the spirit of the constitution an ko lo dissolve council e ro gbogbo yen ka e to soro jade e koko won ki lo bi nte yin o fe ma se niyan e koko lo won kini to bi kini ta lo lo court of appeal pdf lo lo Talo dissolve.
7: Ay, joba bile.
8: Joba bile. PDF. Se, iwe ofin Nigeria, so allow wuye. E wa so kwa ni kwa jagba. Toba jagba, iwo nan kwa da lo kotu olo. Olo to jagba. Toba je kotu ni.
7: No, to mori li kotu.
8: Kwa lo, toba je be ni. You see, e yine e juku, e take time ni. Educate around you. We nta so jade lenu yi. Se be lori. E ti fara yin mo bi kan ni yen. Mo e ba so pe nti lagbaja se ni. Ko si nti the other party se. To da.
7: Sugbon se gomina Ademola Adeleke so je bi ninu gbogbo egbe te jo ndi.
8: Melo ni to mi.
7: Le ba dije nu.
8: Won po.
7: Adeleke
8: Gbogbo wọn pata lari pe as opponent. en to wa lori keji ta lati fe
7: so to wa lori alifa nko
8: a ti bara won ni ara won to wa lori keji ni sugba mo pe to ba lo bia ti o ba so ododo nu won won a so fun yi pe a e ko ore orun
7: oloya yo afunabi e mo npa egbe oselu APC lato kedele da kan wa ta gbo pe gomina adeleke pe won ti ka to lo accord ni pe a won ti npa APC soro pe boya ki omo bonu egbe yin lati wa dije ki lo sele ti kini ohun o fa cho waye be lo to ti won kan se egbe yin
8: agbo agbo ni awa o
7: won la kan ta ko pe e mo wa fe yin a fe ba yin fa ni
8: agbo sugba wa o ri ti ri e osun la wa wa ko si wa yo si alosun yin pe bayi bayi bayi bayi ta le o si fe lead ara osun egbe wo ba da ti o wuyan ko ni fe wa join agbe ko so ti awon to na ba de ni ha iru e ko la nfe ti an di pampa ti an se fence mo ti ojo oro na wole o mi nko won o fe ru enu egbe niyan okay so APC ofe Adeleke lodo won ohun fe tori o mo yin pe ta ba ti gba wole aso wo kiji pa wo egun lorun nu
7: ege yin wa je dun kokoko gomina to ti
8: kene je kokoko a je kokoko a se of won fi onru on dani no ba dani on tan dani o bejo
7: laarin an bo Adeleke be na ba gbe yin lai bi se to me gbe ti o mo mi
8: se dem kunya se dem kunya fi ngbe yan wo e dahun
7: pelu awon akanse ise anise e ba wo ise Adeleke kini e mark
8: kini se
7: won ni se Adeleke ni pelu osun e ba ni ke mark
8: kini se
7: bo ya lori eto abo ni lori akanse ise ode ni lori awon
8: ngba jo nbere oro yi o iwo fun re lo so pe won pa yan losun sara abo na ni
7: o fesun kan ni
8: o so sara abo ni e lori ise akanse o se bridge kini traffic ti bridge yen o fe fun ni ngba n ba wo na bi won se ko nkan je ti mo wa create avenue ti mo ni ntara lu nidi ni kilo se lori health losun go and look at our schools in Osun se nti aregbe ato ye tola file niyan go and look at the schools go and look at our health services they are all in shambles what is the state of employment what is the state of the payment of pensioners eh ewa e mo fi juju bu aloju ati riran ah ni gba ru e
7: riru awon omo ba diran de yen mi awon na lu de yen won ni orin ajekun ya ni o je won ya se APC ta won ti lu ni jo ni se ni o wa nigba won wa depo tan se ni wa ni run pe oye to la gan to je baba n gbejo awon lu aregbe gan gba ti gbo yin jo wa po awon lu
8: aregbe roko ti roko ko so ron dada o oye o so oye o salaye won kan gbeyin be bo je ninu e la aregbe wa ngba yen abi apa fo mo
7: aregbe gbeyin be bo je
8: o so po mo mo tan la re mo tan la re
7: fo ba ntan a fe gbo ni bayi
8: ro bo ba ntan mi emi o ni tan la mi aregbe gbeyin be bo je ngba na lohun abe fo so to ba gbeyin be bo je lohun Adeleke jo di po e gba we pe gugu an ti an tele ngba yen Adeleke fun an se emi nu won de si wa nu se Adeleke dola
7: aregbe gan se aregbe lo ku ba APC losun
8: emi o je
7: Adeleke fi wole mo yin lo
8: emi o je mi won so fun eni emi wo lo soro de be iwo lo soro de be iwo to soro de be ko salaye anu omo eyin aregbe won wa njoba Adeleke abe ko se APC so lo mo nbe ko si iyen o fo na kan hawa toro ba wa ri be yen ko buru aluku ti nteru e di o ko se merin abarun bayi kapadi ipade di
7: ido jobo
8: bene bi wo loju mi ni be mi loju o ni ipade ido jobo
7: iro de gbogbo won lori papa bayi
8: iro de gbogbo won awa ti ready fun kan na o lo mura awo ko e kan ni kankan o ma mura gbogbo yẹ tó bá fẹ múra tó fẹ gbà pọtí yọ jáde against wa a jọ fagbà hanra wa
7: jẹ le bi dawa loju pe eto dibo ile lo ni rọwọ ro se lai ni se pakaligi
8: lagbara ọlọrun gẹgẹ bi All Progressive Congress agbadua solo a fe ki nkan ki igba ogun awo bi ibo yen se lo Lekiti ba se fe ko lo ni
7: ọpọlọpọ àwọn èèyàn ń wòye pé ẹgbẹ́ apc fẹ́ sọ orílẹ̀-èdè di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo pé ìbẹ̀rù Atiku Abubakar àti Peter Obi wọn ní ohun tó fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ yín ní sáà àkọ́kọ́ ẹgbẹ́ ò ṣẹlẹ̀ mọ́ lè fi fẹ́ wíìkì àwọn ẹgbẹ́ alátakò Katiku Peter Obi kúrò bá jẹ́dùn kò kò lẹ́gbẹ́
8: yìí. Kí ni tá a fi ń wíìkì wọn?
7: Lẹ́rù báyìí ń jọ sí i.
8: Àní kí la kí ló dé ta wíìkì wọn? Ẹ ṣàlàyé ṣé àwa sáà ní kí INEC ọmọ rẹ́gísítà wọn ni àbá ní kí wọ́n mọ̀ polongo òwò. Njọ́ tí aṣíwájú ti débẹ̀ tó dẹ̀ ń ṣe gbogbo iṣẹ́ ribiribi tó ń ṣe fọ́rílẹ̀-èdè. Àwọn kan ò rí ju criticism ayé ìgbà tí à ń campaign kó tó di paṣíwájú wọlé 3 years ago. Orí ẹ̀ ni a sì wà. Àwa sì sọ yí pé lẹ́yìn ọdún mẹ́ta o ń ta dánwò rè a ṣe
7: Coastal Road.
8: À ń ṣe Badagry Sokoto Road. À ń ṣàwọn róòdù kan throughout the country. Ó ti yé à ń kọ́ hospital. À ń ṣe a ti make sure pé àwọn ọmọ iléèwé pé kì í ṣe ọ̀rọ̀ wípé a dá scholarship padà lọ́rọ̀ àmọ̀ pé scholarship ò lè kárí everybody. Àwa ni ọmọ tó bá wà níléèwé nípò kan lè jáde nínú iléèwé. Ẹni ọmọ àtọ̀ tó bá ti jẹ́ higher institution ó wà entitled láti gba loan.
7: Nell fund.
8: À ń ṣe wọ̀nyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti make sure wípé owó epo ti ń dá wàhálà lẹ̀ tó jẹ́ pé economy wa ìbá ti dàwó pátápátá. Ọ̀rọ̀ fuel subsidy akọọlẹ̀ from day one ẹnìkan sì jókòó lórí àpótí tó gbé tó fi ń campaign jọ sí ó ń criticize látìgbà yẹn títí dìsìn aráàlú òmùn tó bá wù wọnú méjèèjì renew hope lèyẹn làwà gbédé a fẹ́ kí òpò ẹ̀yìn nàìjíríà ó di tuntun ká tún máa wò pé kí ló kàn tá ẹ̀tàn ṣe ká dẹ̀ máa dára ṣù. A dára fún yín.
7: Ẹ bá wo bí nǹkan ṣe lọ lù ú. Ogun lọ́kọ̀ àwọn èèyàn ló ń sọ̀rọ̀ pé ètò ọrọ̀ ajé kò pàkàṣọ kò sanwó lù ú. Ní àtúnṣe pọ̀ sí i. Ẹ bá rí po wo epo yìí lọ òkè pọ̀ sì ń kó bá ètò ọrọ̀ ajé àwọn ò láǹfààní sọ̀pọ̀lọpọ̀ kan. Àwọn aráàlú yìí náà lẹ́sìn ń ṣèjọba lé lórí. Gbogbo eléyìí àwọn àtúnṣe reform tí ààrẹ ń ṣe àti ìgbà ìgbádùn aráàlú.
8: Kò takora
7: wọn.
8: Kò tó dìgbà ìwá. Ẹjẹ́ àsùnkàrònú. Kò tó dìgbà ìwá. Ẹ ti ba ọrọ̀ ajé Nàìjíríà jẹ. Ṣé ló yá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó gbé aṣíwájú Tinubu síwájú wa? Tí ò bá gbé bẹ́ẹ̀ ni lọ́jọ́ èní o, Nàìjíríà ìbá ti collapse economically. Níṣẹ́ làbá máa bára wa jà. Bí nǹkan
7: sí Tinubu ń bẹ̀, Nàìjíríà ìbá ti collapse.
8: Bẹ́ẹ̀ ni. Ìlú ìlàjọ wà tí a dédé ń gé kọ́rẹ́nsì àbí ẹ̀yìn ọ̀gbọ́n pa tèmi fi èlé ńgbà náà tó dédé dìde ńjọ́ kan tó ní ò stọ́ọ̀pù kìíní ńgbà tí ò ní tí ó fi méèkó owó mọ́ wọ́n dédé ń gé kọ́rẹ́nsì wọ́n dẹ̀ fọ́n dà gbòòrò without any productivity. Ìjọba wa ni but ẹni tó wà ń jọba ó ti kúrò mbẹ́ àbí ó ti kúrò ṣé Tinubu ló wà ń bẹ́ ńgbà náà ni. Look, wọ́n dẹ̀ ti wá change gbogbo policy yẹn. Ní ẹnu ìjẹta sí àná mi ò mọ̀ bóyá o lè sìn owó epo mo ti kà láàárọ̀ ẹ̀ o ti come to about 80 naira per litre.
7: 800 per litre. Oyún wo yẹ báyìí pé iye tó yẹ kó jẹ́.
8: Wọ́n tiẹ̀ ti approve ẹ̀ pé Dangote. O ti bá wọn sọ pé 800 per litre. Ní Èkó nìyẹn o, torí tó bá ṣe ń lọ, bó bá ṣe ń jìnnà sí rìfáínì sí, ni ọmọ iléyẹ kan sí. Díẹ̀ díẹ̀ ni ẹ lè wi gba teyan wa nu koto to wa ni o jade nu koto to wa ni ko gbese mejeji ko I jade so se iko kan la yo se nu eku owo ye o ba ni
7: ara lo si po kan bale
8: lagbara olohun won gbadun
7: lori ijoba mo so kan laare
8: e ma so kan laare mo npe ti daru tele o di dandan ki atun se e won ni yoruba ni tita riro la kola to ba jina tan yo wa dare wa
7: loye aya folabi lori eto abo to me nile yoruba ogun wule yi ti en ta si tori e nlo lati ipinle kan bo si ipinle kan gbo ipinle ile yoruba le nlo yi awon teyin na ba nlo boya ke mo won wa kekeke ti a fi le mo lo mo bolayo
8: dije dije tori to ba je pe ko si lara e mi o mo bo se debi laaro e tori mo mo pe titi dana o si mbada o si ji wa laaro o si ji debi laaro e be to ba wa ri be ko le ri awon ajara tiru awa na nlo je ajobo titi ajo won lo bi mo nlo nsin
7: ti fun mi ni nkan kan pe
8: ero to ba ti to ba si joko ero to ba ti joko ti mi tabu nla soso
7: ara yin o
8: yo ti ti o de tara e
7: lu sha yo apola bi eto abu me nle yoruba
8: yes
7: awon bandit gbe awon omo kekeke ata awon oluko won
8: be
7: ile orere nle yo
8: be ni
7: gomina ti e fe so lo ge are o ti gbe awon di asiko tan soro yi won won se n toto wa salaye ti ni data re o pe gomina kan jo wa
8: feti ele
7: won si fe tan soro ni
8: ase to feti ele are o pe gomina won na rore ta lo ye ope nikan bi o deduro yen omo yoruba ni e ta lo ye ope nikan yen ni won wa fun eni example kan igba ti bomb blast to sele modija
7: okay
8: how long did it take Seyi Makinde to go to Abuja lati sare lo Abuja lo ba re pe egba mi o egba mi o egba mi o to gba 30 billion to ko apo so o wa sele o wa laare o pe gomina gomina ti lo ba re pe iwo are nle o nti nse mi bayi o ye wa gba mi o yen ni ka wa mu yen kuro se pipe gomina lo wa important ni abi nti are le fi mu ko se se ke o fi fi omo le
7: o ti an pe bayi ti lo nse
8: wa gbo je mba de le are ko soja o ko da be okolopa o ko da be are gba forest guard o ko da be e wa laari o pe gomina se gomina pa re oro riun lenu se gomina ta re je gbe bo ba ti e sojo ori la ba wu so hun ati the president je gbe arifin eje soro eje beru olohun ati gba gbe pe le yoruba lati wa
7: kilo wa na awon mejeji bayi lati gba
8: won awon mejeji ko kilo na ijoba gbogbo wa lagba awon mejeji ni any responsibility yen are se ko soja da be o ti ko lo pada be won de only yesterday the chief of army staff lo issue statement pe awon ti close lati gba won e mo gbagbe omo kekeke la won ti won wa ni inu situation yen ti an poju omo lewe kekeke lo ba sagba a le pagbo omo bi ti o sa si a ba sora ko lati ma da mo ijo wa nbe ti soja ba lati march on the place o di dandan ke mo wa be se to je pe eyan o ni farapa ti won ba ti e farapa won ba ni omo a ni lu se yan in terms of those children omo ti o ti e omo ti o jade lo kori to wa wa nu go yen lati over 50 days ago so o gba suru but won assure wa pe laipe laijina and won so lati odo are won so lati odo Seyi Makinde na ati awon aje ajajagbara wa de yoruba an na ti kowo bo afi mo sure pe ina nka an na ti kowo bo Sunday Igboho ojo ma adugo yen won na ti gbo o si mu tan soko to ewo mo ro pe gani Adams na yo kuro laafin laipe yo gbona be ọlọ́run ọlọ́run ó fún
7: àti ilé àbáyọ fọ́rọ̀ ètò ààbò yìí nílẹ̀ Yorùbá torí àti lọ láti ibìkan bọ́ sí.
8: Ara ọ̀nà àbáyọ tí a ronú ẹ̀ ni pé amúkùn ẹrù ẹwọ́ olókèlè ń wò ẹwò sàlẹ̀ kì í ṣe ń tó ṣẹlẹ̀ lónìí bá a ṣe ń rọ Nàìjíríà tẹ́lẹ̀ ló fààyè ẹlẹ̀ gbogbo agbára ẹ̀ concentrate ẹ̀ sàbùjá to the extent tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ pàbújá sàbùjá mọ ti ń ṣẹlẹ̀ lórí rí ọ̀ntì tó ṣẹlẹ̀ sàbùjá mọ ti ń ṣẹlẹ̀ ní gáréjì ọlọ́dẹ sàbùjá mọ ti ń ṣẹlẹ̀ ní ọ̀wọ̀ ọ̀ntì tí a ń lọ chọ́ọ̀chì kan tí a ń lọ yìnbọn fún wọn bẹ́ẹ̀ ó ṣe rí nìyẹn but now federal government won make effort won ti get all states láti agree láti create a state police I am sure you are aware it had an overwhelming support in the House of Rep. We will also be aware that it's only one person. No, 105, Abi. Can you senators?
7: 109.
8: It's only one person. Those of whom are among state police. And state police is one of the solutions.
7: Really, are you
8: two.
7: Okay.
8: Tele. Gbogbo ohun tí jẹ́ ṣe ológun wo ẹ̀kọ́ sí north aṣíwájú ti wá pín o ti create àwọn kan ní south east o ti create àwọn kan sí south west òṣogbo ti ní training depot fún àwọn military àwọn kan wà ní south south navy that way security àdájú but kíní wọ́n ti wà nílẹ̀ tipẹ́ ẹ wo iye oṣù tó gbà yàn fi ń sọ pé ó creative state police ngba national assembly appointed ṣé ó lè dijọ́ kejì kí wọ́n sọ pé state police ti dé o kí wọ́n máa máàchì títì wọ́n ó train wọn it takes time air equipment air kọ́lé too many things.
7: Olóyè ọlọ́pàá ìpínlẹ̀ olóyè Ayọ̀ Àfọlábí kí ni èròǹgbà tí ń gan lórí ẹ̀ àwọn kan sọ pé nígbà wọn bá dọ́lọ́pàá ìpínlẹ̀ pàápàá ìwọ̀rú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti ń fẹ̀sùn kan national police gan federal police tí wọ́n tún sọ wípé àwọn àmọ̀tẹ́kùn o gómìnà ní lò wọ́n ṣé state police yìí kí lè lè sọ nípa ẹ̀ káwọn gómìnà àti lílo rẹ̀
8: àmọ̀ràn
7: yín fún wọn.
8: Àti kọ́gbọ́n díẹ̀ ní First Republic torí èmi dàbí ẹni pé mo ti dàgbà díẹ̀ I am closer to 80 now. Dan to 70 mo danjuba ani state police tele iru n to nro yen on sele but ogbon ta komo oni pe there will be what is known as check and balances and lati fi si ara check and balances yen ni mo ti ri la ro yi pe are ti set up committee ti a ma ko ofin ti o guide atotun atosi tí nǹkan fi lọ wọ́ọ́rọ́wọ́.
7: Láìpẹ́ yìí ẹ ti mọ̀ gbọ́ ayédèrú àjọ tí ẹni alàgbà kan Adéníyí Adéyẹmí Màtì ẹlòmíì ó darí FCIPC ẹ kàn ń sojú orílẹ̀-èdè Nàìjíríà láì jẹ́ pé òfin mọ́ títí òkùnkùn tàbùkù orílẹ̀-èdè wa lórílẹ̀-èdè àgbáyé nígbà tí àwọn àmbásádọ̀ ní àwọn ààrẹ orílẹ̀-èdè míì ni tó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn nípa pọ́ṣojú nàìjíríà tí ó tàbùkù jọba ààrẹ tinubu gan pé nínú federal secretariat ti gbogbo yíjọ wà ayédèrú àjọ ó sì tún kílẹ̀ níbẹ̀.
8: Ṣe rí Nigerians.
7: Mo bá fẹ́ fi kún àwọn èèyàn wà ń sọ pé kí ni tó ná jọba láti sọ pé Fẹ́mi Gbàjàbí Àmílà o wọn náà tiẹ̀ yẹ̀bá ná káwọn sì wádìí ọ̀rẹ́.
8: Ṣé sùúrù ṣe orí orúkọ tí wọ́n ní wọ́n ń fi ayédèrú àjọ tó ń fi ṣe kò ṣe wá ó ti wà láti ilé Buhari when Buhari cancelled the National Economic Council I'm sure you haven't read it but I have read it when he cancelled the National Economic Council àjọ yẹn ló fi dípò wọn nígbà yẹn nínú àwọn tó wà ń bẹ̀ gómìnà Anambra was there won ko awon oruko jankan but after some time ajo yen o sise kankan won ngba tajo yen ku fun re won yoruko e ku lori ile ki se pajo yen o si
7: won
8: yoruko ajo yen kuro ajo yen wa wa nbe ko se nti lo 20 kini kini Tinubu debe 2023 budget won ni budget fun 2024 budget won ni budget fun 2025 budget o wa dormant lo yin bo ta man lo 2025 won ni budget all of a sudden mi a wonu budget lo di pe approval wa ko e ka jo yin o gba 300 people one for any one for something billion I think kan se ti no vu lo loko the property will have been nga ta jo yin o ni se kankan kan ti ti write off lataye Buhari so ti ye o ye kan ti write off kan ti strike all the books won wa strike all the books only Adeniyi ko loruko e
7: Adeniyi Adeyemi Matthew
8: on lo loko lo wa choko knife pelu ti fi ndaruko
7: okay pataki lowo oloye Afolabi agbenuso won igba oselu APC lekun gusu iwo orilede wa Nigeria mo lero ke baba tun kon si yin gba mi etun jewa
8: lagbara olohun e se e ku dide ajinde ara omo je lori ko le da tan ba kiri ko lo je ari ti ana se
7: se
8: ojuma re
7: e se won ko je bi ti a ri mo lori eto silu la ro yi titi ola atun pade lori eto bagide oro ti lọsẹ tó ń bọ̀ tá tún pàdé lórí ètò òṣèlú Peter Olasupo àti Mpitu olórúkọ tèmi ìgbà kan náà.

0: ra kumi diru kale ewure tura se atari ajana kuta yo won mode le dayaka oro ba di ti ka gbo safefe ka ma tan ra ni baba ju baba lo
1: to FM 94.9 I'm fairly bad book by
2: Alai so mo meme
3: emi mo meme se wo mo meme
2: emi mo meme
3: ah oh mo meme FM 94.9 I'm fairly bad book by wa gangan ni
4: Èjì ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card. 500 naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè harun ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Hello.
1: Hello, ẹ káàbọ̀ sí Talabi láti ní garage.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa, béèrè ẹlẹ́ẹ̀kejì lè fẹ́.
1: Ẹlẹ́ẹ̀kejì.
0: Ẹlẹ́ẹ̀kejì. Ìyá wa.
1: Yes, sir.
0: Ẹ kàn bá mi dárúkọ àwọn nǹkan mẹ́jọ péré tá a fi ń jẹ̀kọ.
1: A lè fàtàrà jẹ́.
0: Kó de ní.
1: A lè fi mọ́mọ́ jẹ́.
0: Ọmọ dè jí.
1: A lè fi kúlí jẹ́.
0: Ọmọ dè ta.
1: A lè fi dókú à jẹ́.
0: Kúlí àti dókú à kí nǹkan kan náà ni. Ẹ wà yẹ́ sódì mẹ́rin.
1: A lè fẹ́ jẹ́ a lè fẹ́ra jẹ́.
0: Ẹ ti sọ yẹn, a ti kà.
1: A lè fi mọ́mọ́ jẹ́.
0: Ẹ ti sọ.
1: A lè fi apá àkókò jẹ́.
0: Ẹ ti sọ àkàrà
1: náà. A lè fi tó ń gbé
0: jẹ́. Ẹ́.
1: A lè fi apá àkókò jẹ́. A lè fi tó ń gbé jẹ́. A lè fi ilá jẹ́.
2: Ìyàwó agbọ́gbọ́ ẹ̀ náà láfi jẹ́.
0: Ilá àtẹ̀fọ́ ọbẹ̀ ni.

0: bẹ́ẹ̀ pé kò lùkà tá a dé yìí ìbéèrè takùn ayélujára ló kù ọmọ tó rọjá yìí tí ò kọlà ọmọ tó jọra yìí tí ò kọlà ìbéèrè ayélujára
1: ayélujára fún tọ̀sọ̀ tò ní òun náà ni wípé ó ti ẹ̀wà rọ̀ dáadáa bá mọ̀
0: tó
1: ó rọ̀ gidi gan ni bí ẹ̀kọ́ tá a ti tún tájé tán ní ìsinmi àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́ta tó kọ́kọ́ dé sórílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ dáko wọn lẹ́ẹ̀kan sí ẹ dáko àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́ta tó kọ́kọ́ dé sórílẹ̀-èdè wa nàìjíríà ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí wa lójú òpó facebook 32FM949 fẹ́yìn ẹ̀ ibẹ̀ ládúró gbangba gidigba sí ẹra ìdáhùn yín rówórówó báyìí kẹ́ ẹ sọ sí mi báyìí lójú òpó facebook ẹ̀yìn hàn ní ṣẹ́kún mò ń bẹ́ẹ̀
0: 32FM949 fẹ́yìn ẹ̀ ìbàdàn ẹ júbẹ̀ a mọ̀ rí gbogbo ayé náà ó sì mọ̀ rí. Hello.
2: Sáré
0: Buná, orúkọ ìbílẹ̀ tí ń pè.
2: Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Dáúdà láti bẹ ẹrun ká AK òsì òye.
0: Ẹ káàbọ̀ kò sẹ́ni tó ṣiyẹ náà.
2: Ẹ káàbọ̀.
1: Òsì
2: òye wá. A fàṣìkò ikí
0: gbogbo wọn gbọ́ yín. Wọ́n gbọ́ yín.
2: Wọn ò ní tájògbè sájì làgbára ọlọ́run wọn ò ní dọ́ bójú wá
0: lé wọn.
2: Ọlọ́mọ lánàá rọ̀ ṣùgbọ́n lá ìṣọ́lálá wa lé wa sọ́lá.
0: Ala umma amin.
2: Ẹ fún mi ní ìbéèrè kẹsàn-án.
0: Ìbéèrè kẹsàn-án.
2: Ẹ jẹ́ ọ̀rọ̀ bá a mà tán o.
0: Ntọ́ ní tẹ́ ẹ mọ̀ ni. Ntẹ́ ẹ mọ̀ ni.
2: Ọlọ́run pè bẹ́ẹ̀
0: o. Ntẹ́ ẹ mọ̀ ni. Ẹ kàn bá ń dárúkọ oríṣi ṣòkòtò mẹ́fà tọkùnrin mọ̀ wọ̀. Ṣòkòtò mọ̀ lápè. Abba.
2: Trọ́sà.
0: Yẹ́s, ìyẹn ní jẹ́ sọ́rọ́.
2: Labankada.
0: Odeji.
2: Gbariyẹ.
0: Gbariyẹ. Ṣé ṣòkòtò ní gbariyẹ náà?
1: Odeta.
2: Ṣòkòtò.
0: Kí ni wọ́n pè?
2: Ṣòkòtò.
1: Ṣòkòtò. Ó dẹ̀rin. Báwo
0: tán? Ó ti dá.
1: Ṣòkòtò.

0: Hello?
1: Ẹ̀mọ̀
0: ká. Orúkọ yín mi tẹ́ ti ń pè.
1: Adékúnlé Ismail láti Mọ́kọ́lá.
0: Láti Mọ́kọ́lá, ìbéèrè ilé kìlú lè fẹ́.
1: Wọ́n ń gbé ìkẹrin.
0: Ìkẹrin. Bàbá. Hello?
1: Bàbá.
0: Hello?
1: Mo ń dáyé náà. Mo ń dáyé náà.
0: Ẹ kan bá mi dárúkọ ṣe ń gbọ́ mi. Ẹ̀yà tó wà nínú ara tá a lè fojú rí ẹ̀dákọ mẹ́wàá fún mi. Mo mọ̀ mọ̀ tí sí.
1: Tá a lè fojú rí.
0: Inú ara ló wà.
1: Ìfun
0: yẹ.
1: Ẹ̀dọ̀.
0: Yes. Yes. Ode da.
2: Ibinu yin lo wa. Baba mi. Inu
0: yin. Se ba wa ara won won si
2: mo. Inu yin lo wa.
0: Mo mo mo fe ke ji wo ni.
2: Alawo ibere to ni eko ni o ro.
0: Hi. Yiritu.

0: wọ́n ti fọ ránṣẹ́ sí wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Rufus Adukẹ. Àwọn náà sọ tí wọ́n mọ̀.
1: Àròwọ̀yin Emmanuel Olamide.
0: Olamide, àwọn náà sọ tí wọ́n.
1: Àròwọ̀yin.
0: Ọládélé Sunday mú ìwá.
1: Dásọ́lá Adukẹ. Wọ́n
0: ní ẹ̀kú ètò.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ní from Gbarimu, Ọlọ́ba Àbàdàn.
1: Ah, ẹ ṣe púpọ̀.
0: Dásọ́lá Adukẹ, wọ́n ní ẹ̀kú ètò. Wọ́n làwọn ò tí ì rẹ́bù, ẹ ní problem. Adéṣínà dé bíi pé ẹ̀kú ètò sáré budan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ami, who dey there?
1: Ah, ti re ni gba.
0: Who dey there?
1: Ah, ti re ni gba ibere
0: wa. Ku bere bere lo won le kan si.
1: Eh, anike daruko awon ile ise ero ibare ni soro meta to koko de sori de wa Nigeria. An ri da won yin o, amo e ti gba. Eni ba sare bu ni o, e
0: ti
1: sare bu do yi o.
0: Eni yara le to gbe.
1: Be ni emoji akebu lo le.
0: Eni yara le to gbe. Hello? Hello? Hello?
1: Hello?
0: Hello? Yes, sir. We're going to be there.
2: Asif Marufani láti bí ìkan.
0: Ah, èèyàn wa ni customer dáadáa ni. Ìbéèrè lẹ́ẹ̀kí ló lè mú.
2: Bẹ́ẹ̀ ni ayé ara náwó níbi tí mo fẹ́ mú.
0: Màmá yóò gbàgbé. Màmá yóò gbàgbé náwó. Màmá yóò gbàgbé náwó. Amina, Amina, ìbéèrè lẹ́ẹ̀kí ló lè
2: mẹ́lọ́sàn.
0: Béèrè kẹwàá. Àbóòsìrí, ìbéèrè kẹwàá náà sì.
1: Gẹ́lẹ́.
0: Orí ẹ̀ ni bírò mi wà.
1: Gẹ́lẹ́.
0: Ṣé à ń gbọ́ mi ìyá mi?
2: Mo ń gbọ́ sà.
0: Nǹkan tọ́rọ̀ ni mo fẹ́ fún yín. Torí pé ẹ jẹ́ ara Norway.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ gbúdọ̀ mọ̀.
0: Torí pé ẹ jẹ́ ara Norway.
1: Wọ́n gbúdọ̀ mọ̀ wèé.
0: Ẹ mọ̀ ẹ kàn bá mi dárúkọ àwọn àwọ̀ mẹ́wàá orúkọ wọn ní Yorùbá. Ó parí. Àwọ̀ mẹ́wàá. Orúkọ àwọ̀ mẹ́wàá. Hello, ṣé wọ́n ti lọ ní wọ́n ti padà sí Norway?
2: Kí lọ wíṣà?
0: A ní orúkọ àwọ̀ mẹ́wàá, àwọ̀ mẹ́wàá.
2: Àwọ̀ mẹ́wàá?
0: Àwọ̀.
2: Dúdú.
0: Ó de ní.
2: Fúnfún.
0: Ó de jì.
2: Pupa.
0: Ó de ta.
2: Ẹ̀pá rúṣú, òfófé, aró, sówè, ewéyò, èsèdú, èlú, àròwé, kúkúfé, ọlọ́yẹ́.

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹmọ
0: káà sórúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
1: Adémọ́lá ìsọ̀rọ̀ láti yé lẹ́sìn.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa o. Ìbéèrè lẹ́ẹ̀kì ló lè fẹ́. Yes, sir.
1: Ìbéèrè kínní.
0: Ìbéèrè kínní. Ẹ kàn bá mi dárúkọ àwọn ìlú tí wọ́n ń pè ní orígbó méje wọn. Ẹ bá ń dákọ wọn.
1: Orígbó mẹ́jọ.
0: Méje.
1: Méje.
0: Ẹ.
1: Dédé.
0: Ẹ.
1: Dédé.
0: Dédé òde ní.
1: Ọ̀kàkà.
0: Ọ̀kàkà.
1: Ṣákí.
0: Ṣákí.
1: Ìràwọ̀.
0: Ìràwọ̀. Ìràwọ̀ kó bá mi wálẹ̀, mo fẹ́ kọ́ pẹ̀ tẹ́sí kan.
2: Bí bá wálẹ̀ sí, tí àti bá mọ̀ tán láwọn òpó lọ.
0: Yes, sir.

0: Hello.
1: Ẹ̀lẹ́ ẹ̀dàkọ̀.
0: Ẹ̀mọ̀ káàsì orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
1: Títí la yẹ̀rẹ́ látàrí oko.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìbílẹ̀ lẹ́ẹ̀kìlú lẹ fẹ́.
1: Àti rí ìwádìí.
0: Wọ́n dé tán nísìn.
1: Ẹ fún mi ní ìbéèrè kẹfà.
0: Ẹ kàn bá mi dárúkọ ìpínlẹ̀ mẹ́fà ní Nàìjíríà tó jẹ́ pé obìnrin ni pàgẹ́jì gómìnà wọn. Wọ́n ti lọ. Àwọn ará Norway sòrò mọ̀. Wọ́n padà Norway ti ẹnu. Hello.
2: Hello,
0: ẹ mọ̀ káàsán, orúkọ yín bí tẹ́ ẹ ti ń gbé o.
2: Èmi ni láti pàjẹ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè lẹ́ẹ̀kìlú lè fẹ́.
2: Ìbéèrè kẹwàá.
0: Ẹ kàn bá mi dárúkọ ẹyẹ mẹ́rin tó jẹ́ ọmọ ìyá Àdàbà.

0: bóyá ká fi ìdáhùn sí ara àwọn ìbéèrè tó pàkà sọ
1: lójú òpó Facebook lọ́sàn-án yìí. Àtúrọ́wọ́ Ọládáre Káyọ̀dé ẹ̀ṣẹ́ Ọ̀pákúnlé Solomon ẹ̀ṣẹ́ gidi gan o àrọ́wọ́ yín àmọ́ kò sẹ́ni tó gba ìbéèrè wa. Ìdáhùn sí ìbéèrè ayélujára ta ni pé kí ẹ dárúkọ àwọn ilé iṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́ta tó kọ́kọ́ dé sórílẹ̀-èdè wa Nàìjíríà. Any African Direct Telegraph Company, Brazilian Submarine Telegraph, pẹ̀lú Eastern Telegraph Company.
0: Ẹni tó bá kọ́ bá ò lọ́gbà.
1: Bẹ́ẹ̀ni
0: a sì lọ́dọ̀ tèmi ń bí yìí àwọn ilé iṣẹ́ òfurufú tó jẹ́ pé ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Concord jẹ́ kan lára wọn tó lóye MK Abiola. Bẹ́ẹ̀ náà lọ̀kadà olóyè Gbénédìàn, Cabo E Alhaji Dankabo, Chachange Alhaji Amadu Chachange. Orúkọ ẹ̀fọ́ mẹ́wàá yìí náà mọ́ tẹ̀tẹ̀ ìgbàgbá. Ogunmọ ni ewúro yanrin ebolo elegede àìmọye kódà ó dùn jẹjà lu ara ẹni
1: bẹẹni
0: ìdó tún dàbí rẹ oríṣi ìtàkùté márùn ẹbí ti jẹ kan lára wọn bẹẹ náà ni wáyà gbóró ńkọ wọn a ní gbóró gbé bẹẹ náà lọ sọ wọn a lọgọ ọfẹ ẹlẹmọgẹdẹ ẹnu ọṣọ bẹẹ náà lọfìn wọn a lọba ẹkọ ìnú jáde sọfìn
1: o
0: nǹkan mẹjọ tá a fi ń jẹ ẹkọ mẹmẹ wà ń bẹ bẹẹ náà làlàpà bẹẹ làkàrà ọbẹ ńkọ wà lọrọ bí ìgbà tí èèyàn fẹràn jẹ ẹkọ bẹẹ náà ni rògbòrògbòrògbòtò bẹẹ náà lọjọ bẹẹ náà làbàrí epo ti yọ bí ọlẹ ṣòkòtò ọkùnrin mẹfà tó rí jọmi sọrọ ńbẹńbẹ kẹmẹ ńkọ atú kámù dígò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orílẹ̀-èdè méjì tó pé wọ́n yíyẹ́ kí wọ́n ta ẹtí ẹlẹ́rìn dòdò kòkákòlà ńgbangba cuba àti korea north korea yàrá márùn-ún tó yà lè fojúrí ẹ mọ́ náà bẹ́ẹ̀ tí ẹ mọ gbogbo ẹ mọ fún ẹ mọ kàn ẹ mẹ̀dọ̀ kí ẹ mẹ̀dọ̀ fóló ẹ mọ bèlúbèlú ẹ mọ san ẹmọ egun náà ẹ sì mọ̀nà fún yín ṣé ẹ mọmọ létí ni àbí gògóńgò àbúrò òrùlẹ̀ wà mọ̀ àwọn eré ìdárayá inú ilé káàdì wà mbẹ draft wà ayò ọlọ́pọ̀n wà ludo wà wọ́t wà chess wà snake and ladder die ọdẹ márùn torí jọmi ọdẹ apẹrin ọdẹ
1: kò ń ṣọdẹ ku ogun wà làbá dọdẹ bá ń
0: torí ọdẹ etílé adẹdò aṣọdẹ àti

0: fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ẹ̀bá ń fetí sí. Mo nípa àlàyé inú rẹ̀ ní sílọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló ti mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọsọ ńbẹ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dìn wo pátápátá. Laola Mega Top Concept Limited la sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀ èdè Nàìjíríà. Mo lè iṣẹ́ tó ń ṣe jẹ̀rá roofing system tó jẹ́ stone coated láti orílẹ̀ èdè New Zealand tó wá pẹ̀lú warranty 50 ọdún gbáko lọ ṣe nílò láti dààmú lọ sí ìlú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbàlékọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí Laola Mega Top Concept Limited, Adex Road, Orogun Express. Òpópónà márosẹ̀ Ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081-8548-1113.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbo ta ti tu efe.
3: 32 FM 94.9.
4: So lẹ́ẹ̀kan sí ẹ̀yin ara ilé ẹ tún kẹ́bọ̀ padà sí ìkànnì 32 FM 949 Laughter House Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn láwà. Lóòótọ́ ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òní ẹ̀gbẹ̀lẹ́gbà. Auntie Margaret wọ́n fi text message kan ránṣẹ́ sí mi. Èmi náà wá wò wípé òótọ́ ni àtorí nǹkan ṣèkan lọ́lọ́run. Wọ́n ní ọpọ́bìnrin yẹn ẹni tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ pè lọ́kọ ẹ̀ gangan lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó ṣe kíni kó pàdé ẹ̀yẹn. Àwọn èèyàn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ wà nínú ọ̀rọ̀ tán sọ pé ọkùnrin kan fẹ́ ja ìjà ẹbí ni nítorí pé kíni lóòótọ́ ìyàwó ẹ ni lóòótọ́ ló fẹ́ ṣùgbọ́n kí ló dé tí àti jẹ́ ká meet my wife lady yẹn ni kò pé ní ìyàwó rí wọ́n á lọ bá pé ó dá kí ti ẹlẹ́ṣẹ̀ ń gan ìgbà tó ń fẹ́ ò sanra tó yìí ó ti sanra jù o mẹ̀ pé àwọn tó bá slim ló máa like torí pé ó slim ló yọní ṣébi torí pé òun bímọ òun dẹ̀ bímọ ṣàìsí o mọ gbogbo crisis tó ṣẹlẹ̀ sóhun ṣé torí náà wá ló ṣe ń all day I was a day gan tó kẹ́nìkan la tó sọ pé ṣé kò kìíṣẹ́ ó ní ìyàwó nǹkẹ́ ìyàwó nǹkan o ìyàwó òun ti ẹ̀ sílẹ̀ ìyàwó òun ti travel out ó kàn jọ ìyàwó òun ni ó wá rẹ́ni tó fẹ́ẹ́ fẹ́ torí pé ẹni tó fẹ́ẹ́ fẹ́ wá jẹ́ lára àwọn ọ̀rẹ́ tiẹ̀ ó wá ní pé ńlá ìgbéyàwó yìí ò ní ṣeé ṣe. Ìbéèrè mi ni wípé ìgbà tí arábìnrin lọ file tó fún ní ìwé ìkọ̀sílẹ̀ kí ló sáìn ẹ̀ fún ìgbà tó mọ̀ pé òun ní jẹ́ kó tẹ̀síwájú arábìnrin ni kó fún Ọlọ́run sílẹ̀ òun ti tẹ̀síwájú ẹ jẹ́ kí n fún èèyàn méjì tàbí mẹ́ta láyè sí bóyá ń tán tún máa sọ bóyá máa yàtọ̀ sí eléyìí táwọn èèyàn ti ń sọ tó bá wá ṣẹ̀yìn ni kí lẹ máa ṣe èmi ti ṣe ojú òpó sílẹ̀ óyá ẹ jẹ́ ká jọ sọ 09062009 óyá o èyá ìpè yẹn ṣà ń rọ ó ń rọ ìpè yẹn ń rọ lu ara ẹ jẹ́ kí n fa ẹni lọ́wọ́ sókè. Hello.
5: Ẹ káàsán. Ṣé àti wa ìpínlẹ̀ kúṣẹ́ náà?
4: Ẹ ṣe sà.
5: Ẹ ṣẹta fún màá yẹn pé nǹkan ń gbòdò fẹ́.
4: Ok.
5: Bẹ́ẹ̀ni ṣé ó sún gbà tó ń sáìn ní.
4: Oho.
5: Ah my God. Ẹ kó bẹ̀rẹ̀ sí ẹjọ́ kọlọ sọ fọlájọ́ ọdún àríkájá jẹ́ bàjá.
4: Ẹ ṣe.
5: Ọgbọ́n kò mọ sí ń ṣe.
4: Ẹ ṣe.
5: Ọkọ àbúrò ẹlọrun kò fi lọrun lẹ o. Ẹ ká nàmà.
4: Ẹ ṣe sà. Kò mọ ọjọ́ ọjà ni. Hello. Ìyá. Ẹyin ara ilé ẹ jẹ́ kí n fi àkókò yìí kí ìkan pàtàkì nínú wa lára àwọn tó máa ń ṣe programu bí ni Ọlọ́run tó wá tún fi ṣe ìkan lára àwọn ọ̀gá Olúwatóbi Yusuf olóòmà ń ṣe podium ẹ̀rí ó ṣèrùngbọ̀n sẹ́nu báyìí bíi ti ta ni o ní ti ẹ̀mọ́ ẹni tí mo fẹ́ sọ fún akíọ a ní okú oríire ọdún kádùn o. Congratulations and happy birthday to you. Lagbara olowo Olorun o ti setodun yi. Buluwa tin be temi en be laye wa tun se mi ninu owo ninu ilera to pe gbogbo n to ba baba ba yen so ni koro anu gbangba bayi anu ojojo afide lohun. Toba Yusuf congratulations happy birthday to you. Mo wa tun fe ya bara mo tun fe ki kan ninu wa na se wa ri kan ninu wa yi mama ti e lo n sojo bi leni oni wakilu mo adekolo nkigbe wakilu mo aki mommy o ani happy birthday to your mom o ye ka wa no celebrate mommy ba won yan te ti be mo ti be nfun rere won lori ero aye lu jara eh gbogbo le se 32 fm aki mommy pe mommy wakilu mo ma happy birthday to you ma congratulations and many happy return wakilu mo lo ma nse ija odola te ba ba mi ri te ba ri phone number e ba mi pe ke ba mi ki wi pe e ki o fun ojo bi ma me en to ba wa tun wa ni number Toba Yusuf no eba mi pe eba mi ba ni ki n fun yin number to ro se pe eyan marun akoko to ba pe ohun ipo won a fun won ni nkan ah mi wa mo boye eyan marun kan ti mi bere lowo e boya won ti pe laaro ki ma wa lo fun yin number ko ma se pa won kan ti saaju yin pe ko ma dabi pe mu pa ero ju gbogbo e lo aki gbogbo eyan olojo bi wi pe e ku orire tini eyan ara ile e je ki n bo si agba mi eto eru wi pe ni weekend oro kan jarun iranin o ja gan o jarun iranin gan ni bi nkan bi odun meji seyin mo ti se something similar to this oro ti mo gbe wa mo ti se bi 2 years ago se rigba mi tawon mi ba gbe ejo wa tin ba fi seto ti o ba ti tonu mi mo ma n gbadura ko Olorun fun mi ni ori ofe ki tun re ni ta gbe something similar wa ti ma wa turaka eyan ara ile ma n gbadura Olorun ah bi mo se seto yi ko dumo ko fe dumo mi nu to ma didi so fọ Olorun pe mo tun fe riru e nkan to fara pe nkan to sumo nkan to jo ki n le turaka lati fi seto bibeli pe en to ba lesi oni ko gbo nkan ti emi nso mo ni lati be eyan omo wa soro ti ba se pe omo wa mo mean eyan omo wa 2 weeks ago mo kan joko mo kan wo sakun bi eyan omo kekeke you know ti ma se pe kekeke boya 30 upward or 25 upward or 30 downward bi e se ni kan da to omo te wa soro yin loruko ti iya ati baba o so yin te n pe ra yin ni baby mama tin ba kan wo inu mi o ki dun and a lot of you caused it yeah a lot of you ipo te wa leni te di single mom olomo kan en ti o ti ye ko di single mom nu yin to ti di single mom to gbo mo kan dani a lot of you caused it eyin le fa nitori pe e ti ri oko loko pe o ti roko ekun e to lo gbe ka sibe cause that mi o de ni fowo bu enu lati ba yin soro e je ke se yen ni page 1 se wa ri page 2 ti o ba ye yin gbogbo wa pata laye mama wa Sarah ati Abraham gbogbo wa pata lomo Sarah o igba ti Christi de lo wa so wa do mo ya gbogbo wa pata te ba ka bibeli te mo tan gidioni e ri pe ngba ton bi sinu be won ko won le sugbon nkan to ma mu won kan lo wa wa o sele si won be won pe bible study ko la nse bo mu ko fe ran yin leti ni pe once o na ti domo sara ri won wa pe o wa pada dolu omo in the house sherry sherry bi olorun se da okunrin mo so fun pitu ngba ta discuss nti mo fe wa se on air bi olorun se da okunrin by their making si okunrin ba n ba obirin marun rin ton jore e to ba fe fenu won ni kan lo mo eyin keji mama girls ni all others e mama girls ni abemi lo ma fe okunrin mo iyawo to fe fe sugba yin obirin le mo ko te fe fe e gba bi mo se so fun yin o ma wa n se mi laanu o ma n dun mi serious isele ngba ta kere ogun si a lot of married men awon okunrin kan ja awon ogun kan sin won ti se deliverance o gbo ogun to de nja ni ogun afowo fa iwe alawuye ni eda ti o ba fa ijogbo ni bi ada lekun se ko ni gbo olohun to fe se lo nka lara aye gbeburu odo olohun fe nipon laya bi ira olowo jerun yo tan o wa ku kiri ogun afowo fa a lot of people ti fun awon sisi kan loyun ngba ton se boys language ta wa gbonju ba lenu awon boda wa ni a won se boys ni
6: nigba ton se boys ton deny oyun yen dele di ola ose won gba omo yen awon omo ti won wa ko yen awon ni kokoro kokoro inu ile yen but she mo they are so blind physically and spiritually won emi eyin odomo ologo mo o digba te ba bi won ton oyin to wa nu e mi o so awon awon atinumoran o bo wogun to gbo mo ologo Maria gongba ti angeli yen so fun wipe abi omo ni ibere to bere ni pe ah excuse me angeli bawo le le se fe ri be tori mu dia lohun wa da lohun wipe oni gba ti emi mi mo ba ragba to ba bale in lo to ma sele o ngo believe ti a fe sare ya inu nlo lati bi olugbala a lot of awon okunrin won ti fi owo won fo orisirisi ton ti se boys elomi bimo won agbo mo wa fun emi ka mo ni no se bi de gre awon mi ton di single mother abadi nigba ton tele okunrin ton tele ti a se ma se wole okunrin yen settle won pe gba mi ni de o go an to ba ma se ba ma je loje ba ma baje baje po mi o emi o ma gboyun wa ba mi kini ma fi sile ma bi at the end of the day wa bi okunrin yen oni igba sheri keyan ki obirin kan jiniji ko fi pe o le fi oyun ta okunrin down you are making a great mistake okunrin si oni fe bo ba bi mo 17 fun ti o ba ni fe ko ni fe e je keyan clear si yin and the person in quotes now to ni oro to njarun irun yi series of things during his own interview won ni bi ta ba gbagbe agbada ati batasi me ba so fe bi mo yen ko se nkan kan ba ti le da to won ki so wi pe ke eyan ma dete to ba ti le da gbogbe now how can you obirin efefe celebrity okay efefe n to lokiki okay efefe folowo atubo ton eniyan eyan omo kekeke sin a lot of mistake to pertain to this irin yen gan le yi gan rin to ba pa aye kan ti danu ni those days nigba ta wa ngboju ta won sister wa nse yawo odin di odun kan na fi nse yawo won kokko se writing in agbe letter wa letter won da reply pada leyin osu meta nigba to ba ya won wa se mommy mo introduction atagun ba tun fe si won se engagement won wa fi aye osu kan sile leyin engagement lati se either court or church or traditional marriage sugbe wa won mo sin ojo kan na ko gbogbo epo ojo kan na ma lo registry ojo kan introduction won wa da gbogbo epo ko wa ni tumo mo ko wa ni tumo mo ko si sanity mo wa sa ro gbogbo epo na ni iwiri wara wuri wara gbadi gbadi gbadi gbadi gbadi engagement e we npe da wa lehun gbadi engagement aro ni ago meje leji se ago marun abo ni on top way si won ran yin se ni why must you do that on lo fa lobo lobo nsin iwo to ntele okunrin tokunrin yin o ba ni efe iwo gun asimo okunrin kan soso eyin bi marun wa lole eyin bi meta ti pade nle e o ti ye ki wo na ojo koko we pe excuse me mari temi na and moreover okunrin po jo obirin lo e wa ataku wa wa make up mind e pe kini mo ti mo nkan ti ma se fun ba si n ba loyun fun emi lo ma fe bo loyun fun bo bi be dogun po ti o ba ni fe ko ni fe o ni oro le yi e ji ka ba won omo wa soro ko ti e wa gbe mi oro gbe yawo o ti e wa ko wa ni sumomo igbe yawo odun meji te ba bere yawo enko ah mommy e wo o ma ti lo kilo de ah mi o le cope e ni le cope yes e ni le cope to ra won sisi to wa nta nsin ko si nto kan won ko si dignity mo nu oro won ma ja wara ma so wara ni oni mo sara sepo yawo sara gan po oko sara gan wa ngbo ba wa ya to ba wa tin di quarter to ele gbe won gbe won jule won ba won bebe won wa wale onile ton fe daru won won ma tira won moko oloko won won tira won moko oloko lorun awon okunrin ton gbon awon okunrin ton gbon sori ti okunrin ba fe fe iyawo meji eje kin so nkan kan fun yin okunrin to ba wu ko fe iyawo meji to ba tin tele ni wa mo sugbon to ba ntele okunrin ti ile e to ni ipaya fun hobun e inu ile e to je logun e ti ni so nkan ta so kan ah oh nsi ah yayi ah olope yi to paya iyawo e tete sa fun oni e fe kan fi ero fun we dani ilo mi ojo ilo ti o le lo yawo e le lo ma lu e gba to pe to je pe www.oketa.free.com ni e a lu e be now awon yawo sara ni e ben e ma gbianju wi pe o ti pade okunrin o ti lele o wa fe fi oyun de mole o kon fe fun re ni punishment ni wa do mo yen to yeah e jo joko e ko sori table tokunrin ba gba ti e to ba se mistake loyun fun to ba so fun a ma sun ekun bayi emi ti ri okunrin to sun ekun to ni kon bo nbe ipe ko sanu ko ma fowo okunrin yen pe gbogbo to ba gba laye lo won a se fun but to ba tin so iro o emi ati iro o oh le dale mi ru na wa mi be so be o no ma ba se mi je oh le dale mi ru o name your price ma settle abuku ti bae abuku ti be o ti te o ti di yawo sara o ti di girlfriend sara okunrin to ba fe igogun ati mo e wo won bae orisirisi wa po ngboro in to wa ma ndun mi awon omo lomo the innocent children te wa ko lobo lobo ba e wo rile to sele nsin ti omo yi ba dagba leyin ola pelu gbogbo bo se ndra gara won lori social media mo fe be lowo eyin te ngbo ateyin te ti ri kini yen te ma ba mi da si oju wo no fe ma fi wo omo yen in a society yeah let me sit right oju wo no fe ma fi wo iru omo be o le len man excuse me ilo share ma soro si wa o e de ma won eyan e de mo awon eyan ipo ki gbagbe nkan wa ma pile up ki romo iwa lo n fe se nkan kan sin o ma lo fa file jade ni but eyin okunrin wa why are you doing this why en to fe se gbajumo na bi ekiti won ni oju la ero suru la eni oni yan ko ba fe gbajumo loko oju la ero o en to ba fe gbajumo to fe celeb to fe folowo to fe n to lokiki to fe n to loruko you must be ready to pay the price agaga to yun ba wa yo to ti settle wa lo bere epo iwo se won nikan ni e to bi 99 te bi mo fun mi ni mo fi bata ta gbada le nbe e ma fi yen ho asovenia to mo bada agba oni baba agbada baba ere bata baba ere you don't need to drag him to rojo wo fe imejeji ni yes tori pe le yin so ti e sita awon ton na si si won labe le nko awon ton si e loruko nko to lawon oni fe yin e de fi tipatipa tukuku tikuku bo gbudo fe yin emi fe be gbogbo eyan omo wa o mo fe ke sun ke kon sun think twice se gba yi ti mo ngbe so fogo fọlọrun sa be pade won lojo Thursday e ba si lo gbe won jeje ku je te ngbe won je ton je nyama ton je be ba ni o keta ya laaro jimo awon o mo saida they will open up aye ko yeah it's not live gbajumo ko it's not a thing of pride kemi ati ejo ma lo kemi ati ejo ma go out koku die ka debi si yawo e wa koni my dear ejo ma binu ba mi ni junction iya ilo nbo yen o se orire of course ki orire ko eni to n tele gbudo o gbudo wa very proud of you kejo lo si bi kankan ba o fe imejeji ki den gbe e pamo fun iwo lo wi bi bo bo mo se sori na se ma sanu e ma se ra ni girlfriend di sara e ma se ara yin ni yawo sara ke ba ba bi mo sara mi ro be mo tu mo sara let me pause eyan ara le mo fe ke ba mi da si a lot of okunrin ija ton ogun ton ja won lawon omo ton ti bi ti pe ti won gba yeah. Awon eda awon omo yen wa ngbe sunsin lara won orisirisi tin ba name mo le ka 2 million beni se ba dugbo kun la se ba ma won kan ton bi mo to gba ta de ra awon omo yen ta de me pa on body no lo omo yen beni ko ki se nkan to da ko ki se nkan to da njo o lo ma ton ni society wa njo o ni awon nkan bayi ma kuro ninu society ta wa ta lo wa loju de lo n pelu hello amọ pe ori TikTok no wa ṣugba won kan ma ma gbọ ti won a se atunṣe to ba nṣele si won be ni awon ko agbọ ta fi ṣatunṣe idi won aye won hello
7: hello
6: good afternoon
7: e ka san ma
6: yes ma
7: aje akodija lati muslim
6: e se ma e ba mi dasi to ma
7: bobo siwari yen seri oro lo mi le ti je
6: be ni ma
7: e to lo ba kadara ko ti to lati wo buku kuku re si o ma re yan si le ti
6: be ni
7: ate to ba se ton tun fe sese bo be o ba re yan po ati ti fa re pada boyo ti wa nu relationship order do si kan pa ri ko mo bi o se bo be se an fun ife ide kan wa
6: be ni
7: wallahi sugar oro kan wa te pe nipa ti yan po were ni ti toju e la ni
6: ikoko omo ton sese bi njerin nle to bi lo nko un ofese hello e ka san sa
8: e ma ka san
6: yes sir
8: mr William lati ilora
6: ah e se sa ilora n ko losun yi sa
8: alasa ni
6: oluwa se yes sir
8: se mo alosan yi o ni agbara n to ka to kan sele ni pe se rawon mo obirin si
6: be ni
8: kẹ́yà mọ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tíyà bá ń sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ ajẹ́ káàánú ọmọ bá ń sọ̀rọ̀ ṣọ́rọ̀ àdìgbọ́ wọn jáde
6: ẹwọ́ sí
8: gúmọ̀ dà ẹlọ́mọ méjì ọlọ́mọ kápọ̀n bẹ́ẹ̀ ẹrí àwọn ọkùnrin gbogbo àwọn ọkùnrin lè náà abáàjì bá wọn
6: ẹsẹ̀ ẹ mọ̀ ni
8: àmọ̀ pàǹtà àwọn ọmọ yìí àdè máa gbìyàn jáde
6: àmọ̀
8: promise àmọ̀ fún ní nǹkan lótìtọ́ ọbẹ̀ àwọn ọkùnrin abáàjì kọ́lọ́ wọn dáríjà abáàjì àwọn làǹfà ọmọ ẹsẹ̀ lótìtọ́ yẹ kọ́ ọmọ yẹn náà kó wọ́n tún wọn akọ́ tóbi bá kọ́ wọn bẹ́ẹ̀ tí tó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ń bẹ̀ ni pé ká máa kọ́ àwọn ọmọ wa kọ́lọ́ wọn tún wọn akọ́ especially àwọn ọmọbìnrin
6: ẹṣẹ ẹgbẹ bad bada badẹ si lọ ẹ jẹ kí n sọ nǹkan kan fún yín sà ọkùnrin tó ń tẹlé tẹ ń fẹra yín tó lè mú lọ sílé kò mọ ọpọlọ dání yáà ẹn tó ń tẹlé tẹ don go out tó ń gbé ẹ kiri tó wá ń sunlé ẹ bóyá o dá rẹǹtì ilé ni tó lè mú déwájú ìyá àti bàbá ẹ ìwọ gan tó jóbìnrin ó sì ẹ kò mẹ pé relationship yẹn kò lè work. ah ah mama tele yon sin ile emi o le lo tori mo e po ni yawo sile to ba ti dodo mi ah to ba fe wa sun odo e bere lowo e pe rowo lo pa fu yawo e ko to be to be nsin so mojo oja adagbere fu yawo podo girlfriend lo fe lo sun ngba ti nkan o ti ma se a pa ro ni iro lo ma pa wa sodo e iru relationship ye ki wa lo de to je pe oni nu e ndun si to robo ti arrive e wo je ngbele soke jare hello
9: hello mama lata di osun
6: e se ma e ba mi da si
9: ah e wo oro gidi le de wa lo ni e ni fe mo ti bi oro
6: ami ateyin ma
9: no na ta oro
6: ami ateyin ami ateyin
9: Olorun je kan won mo go go o po ni awon okunrin
6: Mm.
9: Ọkọ bi obirin meta jọ.
6: Mm.
9: O mo

0: 32 FM.
1: Ìkànnì Adẹ́rìn-pò-sónú.
0: 32 FM.
2: The Pioneer Joy Station.
1: 32 FM.
2: The station admired by all the radio stations.
0: 32 FM.
3: Bẹ́yẹn.
4: One tagline is never enough. 32 FM. 94.9. Filling the world with laughter.
5: Are you ready?
6: Check 1 2, check 1 2.
7: Sola mo fe korin, sola mo fe pede, Femi sola lo lorin tuntun, sola lo lohun ara, ta won boy si njo, ta won geso fi para, daddy e ba wajo.
8: Ogaju 32 FM lawaye, e ma gbadun e 94.9, e ma mi se, e je ka jo ma gbo.
9: Ìràwọ̀ kan yọ omi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete boli ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: Cola. Explore your freedom.
1: I said you can't be serious, me. 32 FM, you are okay. Akin gbe kabo lati ojo oja 32 FM 94.9 koni adeni po sonu laughter house oketete premium oko la lu bada tupale royin idaya lede yoruba na lati mu nbo mo ti fule lodo olori le kan je ki bo sodo raf osan gawani raf osan for gawalele na
2: olonoga
1: yes sir south africa tanzania awon kan be to je pe o le fe extend atupale wa lori oro south africa tanzania but mo fe mu lesese kafi wo bi ti game lo na ka wo bi si nigeria ti le borrow leave lara awon people pelu to nbele ta le ri ni ri pe yo jeja
2: lami tanzania to le de south africa la ko kono lati ba to meji ti jump pade bi gba meji seyin so ti jump pade no ni gwe ni wafcon mo so ni wafcon orile de tanzania won ti bi okan se and ni orile de tanzania agba don ti wa tinu dj afcon won ti boy fese won se okan ifese so e kan pe ohun na no won tomi be bi marun to ku bayi won no won do won fese won se ni no orile de tanzania ama yin po ohun na tin se won tin improve ninu ball ala fese gba won sugbon ko ti le ba ojo te won yoruba ma so po ojo ti won bi mo ko lo rin gba die die de gradual process ni so ohun na e chen bi ojo kini sugbon won wa ku won ti orile de south africa ton ba ri omi mu neni de ṣe lè sọ pé wọ́n gbìyànjú agbára wọn south africa láti lè dábàá ẹnìkan tó pé ó máa fẹ́ ń jẹ́ bí threat fún orílẹ̀-èdè nàìjíríà náà nínú ìdíje àwọn obìnrin orílẹ̀-èdè south africa náà lára ká tó lè máa mú orílẹ̀-èdè morocco ṣùgbọ́n kò sí nǹkan sí orílẹ̀ ìfẹ́ ìṣẹ̀lẹ̀ ẹni tó bá wù nǹkan tí orílẹ̀-èdè algeria tó múlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè senegal náà ó máa mọ pé kò sí tí nǹkan pé èèyàn gbúdọ̀ fojú di lọ́wọ́ nínú ìdíje àwọn obìnrin so emi nkan temi ko ni gbagbo ni pe south africa ninu ifese won se won na ma fi prove awon pe a si wa nibe orilede moko en to ba wo orilede moko to se speed bo sin moko ko je ko fi kan anybody pe boya won le anybody ba so tanzania na won le so pe won fe prove awon sugbe mi ko vi pe o ma kini ma fe nira die to mo pe o ma fe fall back die fun orilede south africa mi fe to ife se to attack south africa yin won ma attack won ko je si option to won ma ni pe kan won fall back die kan ma ma ju ami ayo pupo sugbe nkan temi ko ni pe on ni won tẹsẹ̀ wọn the improvement ti orílẹ̀-èdè wọn tó ti ń fi sẹ́wọ̀n bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ó ṣeéṣe kí wọ́n yọ mímú kojú orílẹ̀-èdè south africa ẹni tó bá wọn ní ọdún 2024 tó ń jọ pàdé south africa náà ní àmì ayò méjì sẹ́yẹ kan ìgbà tó máa dọ́dún 2024 àmì ayò kọ̀ọ̀kan náà jọ gbá tó yẹn fi hàn pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ tí wọ́n bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ó ṣeéṣe kí wọ́n yọ mímú náà mú kojú orílẹ̀-èdè south africa.
1: Lílibú ti andọ́lá pọ̀
3: ọ̀tọ̀kùn
1: lẹ́yìn ọdún méjìlá orílẹ̀-èdè Ivory Coast wọ́n padà wá sínú ìdíje kò ní yanilẹ́nu wípé fortune won change tí èèyàn bá woru agbábọ́ọ̀lù bíi Amani Kakuna Béyàmù jẹ́ yẹn àwọn yẹn tí wọ́n ti wà used to trophy but their return a ti sọ nípa orílẹ̀-èdè bíi Burkina Faso wọ́n lè wà lọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ but kejìlé aléralélé ó wà ní 2024 ó tún ti dé báyìí nísìn fún ẹni tó ti ń wá tipẹ́tipẹ́ tí ọ̀nà ò clear fún àti ẹni tó wá léralera ta ni ara ẹ̀ fẹ́ ṣílé jù nínú ìdíje ní Morocco ni wọ́n ti gba Burkina Faso ti play ní Morocco Ivory Coast ṣe ń bọ̀ tí ẹ wá test ground ni Burkina Faso ti padà dé báyìí nísìn.
3: Ẹni tó bá ti rí ìṣọ̀wọ́ tó orílẹ̀-èdè Cote d'Ivoire tí wọ́n ṣe ti ń ṣe bọ̀ láti bóyá ọdún 2014 ni wọ́n ṣe nǹkan tí ẹnì kankan ò lérò pé wọ́n lè ṣe nínú ìdíje WAFCON tí wọ́n parí sí ipò ẹlẹ́kẹta nínú ìdíje WAFCON tó padà gbé wọn láti lọ kópa nínú ìdíje àgbáyé ọdún 2015 lọ́dún yẹn láti gbà yẹn lè lè sọ ní sọ wípé bọ́ọ̀lù àfẹsẹ̀gbà orílẹ̀-èdè Ivory Coast ó ti ń yí padà ẹ̀dẹ̀ tún máa wo irúfẹ́ àwọn agbábọ́ọ̀lù wọn tó ti ń bọ́ síta láti lọ gbá bọ́ọ̀lù nínú àwọn líìgì nínú àwọn líìgì ní Europe àtàwọn líìgì nínú àwọn ibòmíràn wípé orílẹ̀-èdè Ivory Coast ti jẹ́ orílẹ̀-èdè kan tó ti ń ṣe dáadáa. Burkina Faso látìgbà tí wọ́n wá nínú ìdíje sínú ìdíje AFCON lọ́dún tó kọjá a rí ìṣọwọ́ tí wọ́n fi gbá bọ̀ lóòótọ́ náà ẹ máa wò níwò bí wípé àwọn nǹkan kan ṣì wà tí bọ́ọ̀lù àfẹsẹ̀gbà wọn ṣì nílò láti fi improve lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún bára wọn nínú ìdíje yìí ẹni tó bá mọ ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ìdíje AFCON lọ́dún yìí a rí i pé fún ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí ikọ̀ tó ń lọ sí bóyá bíi 16 máa kópa ńbẹ̀ so ó fún àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó ṣe wípé kì í ṣe pé àwọn náà wulẹ̀ dáa tó ṣe pé kì í ṣe pé wọ́n wulẹ̀ gbé pẹ́ẹ́lí tó bá yẹn ó fún wọn láàyè láti wá kópa nírúfẹ́ nínú ìdíje yìí orílẹ̀-èdè méjèèjì lè nínà mọ̀ pé inú òpin táwọn wà bíi pé èèyàn wà lọ́wọ́lọ́wọ́ ni ìpín tí wọ́n wà torí pé inú òpin kan náà làwọn àti orílẹ̀-èdè south africa àti tanzania wà so ẹni tó bá mọ̀ pé o lè fẹ́ ṣe irúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí náà ló ti lè mú point because àwọn ọmọ disraelis orílẹ̀-èdè south africa pàápàá jùlọ tán tẹ̀sán wa mú tẹ̀bí kaglana wá sínú ìdíje yìí
1: ó
3: wà last edition tó ní ìfarapa nínú last edition but tẹ̀bí kaglana ó wà pẹ̀lú wọn nínú ìdíje ọdún yìí season. So Emma mo ni wo wipe pelu continuity to wa pelu olukoni de Israelis to je olukoni won o ma nira fun kankan nu yin lati mu nkankan jade ko jori de South Africa papa julo pelu nkan ti Tanzania n se ninu bola fisipon lati bi odun melo kan sin. So awon mejeji ma jo wa sinu fese won se yi ni wa wipe already lati wa mu nkan jade ni sugbon pelu isowo to orile de Burkina Faso tan se tin gba ball won ton de ti mo won dada lorile de Morocco ibe na lati make debut won ninu DJ yi ti won de perform die ni won ba tagbara won ka ninu DJ ti o waye lorile de Morocco lodun meji seyin orile de Burkina Faso fun emi mi ori won ni ri bi orile de kan to le se because mo ti wo fese won se meji ninu DJ wa kon du nsin e to ba wo shot ti Morocco fi gba fese won se ti won lana tan se dominate orile de Kenya won so Kenya da lai mo se rara patapata ninu fese won se won tan fi ajo orile de Kenya ni o to stage kan Kenya sa pada seyin Algeria ninu fese won se ti won na ko ju orile de Senegal en so le kan pin to Algeria se ya yin lenu o ya emi lenu because en to ba wo Algeria and last Afcon pelu isowo to orile de Algeria se play won concede open play goal kankan ti gba tan to ja gure e pe won ja kini gan la penalty shootout won ti pada lo ja so immediately the orile de Algeria ti score lo ye ke ti mo pe awon le ma so kinu ni tabi kan gbe kimi won de in to de se na de ni won ni won so awon team kan do pe

àfi ká má jọ tanra wa jẹ nírú àkókò tá a wà yìí àánú lọ̀pọ̀lọpọ̀ wa ńlá nílò ọgbọ́n òde dígí àfokùn.

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Ẹyin fans mi,
2: it's okay.
1: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM949 fẹ̀yìn ẹ̀ ASAP.
2: It's okay.
3: Ẹ̀gbọ́n, mo máa gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
4: Bẹ́ẹ̀ ni o, Lafarge.

ọlọ́run ní òyò ẹ̀dá. Màá ṣe lẹ́ni, màá ṣe lọ́la. Tẹ́lòmíì fi kó bára ẹ̀dùn nìyẹn. Táwọn ọmọ fi dàgbà mọ́ lọ́pọ̀. Ẹ dẹ̀ mọ̀ yí pé different incomes lóníkálukú wá ní. Iye tí wọ́n ń rí kọ́ lèmi ń rí tó ṣùgbọ́n parí. Oṣù ọ̀nà ni èsì pẹ́ parí. Àjàjà fáwa tá à ń san sálárì. Tá à ń san sálárì fọmọṣẹ́. Ìwà ti ń rọmọṣẹ́ yín tó ń fẹsẹ̀ yẹ́ra lẹ̀ tó tún di bí ọ̀nì 23-24. Ó ti mú ojú yín pé ọkùnrin wájà gbọ́ pé kò sí nǹkan kan lẹ̀ ni o. Àjàjà. Tó bá ti lọ ń kọ IOU ní bíọ̀ndì 1820 ilẹ̀ ti wẹ lọ́dọ̀ rẹ̀ nìyẹn. Can I borrow like 15,000 out of my salary? Ó ní káwọn fìnáàsì àpúrúfù ẹ̀ kí wọ́n san fún. Ibi ẹ̀ ń lè ẹ tètè sọ ẹ jẹ́ àmọ́. Ó lè ló fẹ́ rọmọ òun kékeré kan. Lè lò náà fẹ́ fi rírí àǹgángán. Ẹ wá wo àwọn ìgbádùn tá à ń gbádùn nígbà yẹn àwọn nǹkan tó yẹ ká sáré ṣe. Rántí pé nígbà yẹn gan. Talking of 10, 15, 20 years ago. Tí mo mọ̀. Èèyàn sì lè wo ṣoṣoṣoṣo. Ó sì rí mọ́tò tòkúnbọ̀ tí ó da tán. For 300,000, 400,000. Tòkúnbọ̀ tí ó gbẹ tán yányán ni o. Mi ò ní fẹ́ dárúkọ brandy. Bẹ́ẹ̀ bá wá fẹ́ fẹ́ lágangan. Jájẹ̀ kó wò rẹ̀ yẹ gbẹ́nu lé bíi 1 million. 1-2. 1-4. Ọkọ̀ tó lọ fi ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì yín. Àbí táwọn alásàlá tí ó bọ gbóhùn àdúrà sí. Sí àlá olóògbé wálé tí ó ṣe gbọ̀gbọ̀rọ̀ dáadáa mọ́tọ̀ ní lásìkò tá a wà yìí èlò wọn ń talẹ̀ ó sì rílẹ̀ 120 tí ó da tí ò ní wọnú jù wọ́n tún fààyè gbàbẹ́ kọ́ ọmọ san díẹ̀díẹ̀ rọ́bà kọ́ ti ẹ̀sán bíi 50% ẹ̀ 60,000. Wọ́n fún ọ láàyè gbó líle mọ́ wá tó búlọ́ọ̀kù tẹ́ bá béèyàn gidi pàdé. Lẹ́yìn ọba ara lẹ̀ ń bi tó dá tí ó.

0: ẹ mọ́ lè jí tẹ́ yìí
1: ó lọ
0: ní tẹ́ kí ni kára o
1: wọn
0: ni tẹ́ rà náà lẹ́rà
1: bá
0: yìí sí asinmi kí ni kára o.
1: ìbàdàn lọ́dẹ sokoto gbogbo african countries dé.
0: àṣàmọ̀ mi kí ló lọ fún lè ní sà
1: ṣe dáná fẹ́
0: jù ó ní wípé màá ṣe lè ní màá ṣe lọ́la
1: wọ́n sọ pé fún
0: jìnnì ó ṣe lóòdẹ̀ di àkókò yìí lórí ní tó fẹ́ ṣe.

0: lọ́dọ̀.
1: Màá ṣe lẹ́nìí, màá ṣe lọ́la, nǹkan gbọ́n sí ni. Ilẹ̀ tán fi hàn ẹlòmíì pé kọ́ra 120,000. Mo fọlọ́run ṣe alẹ́rì ó ti di 4 million lásìkò tá a wà yìí. Kò tí ẹ̀ lè rí nítòsí yẹn mọ́. Ọwọ́ nù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n gba, àwọn tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn. Nígbà wọn rojú ẹ̀ lọ, rojú ẹ̀ ẹ̀ lọ fún wọn ń bù mí. Wọ́n á lọ fún ọ níbi. Ẹ pé nígbà yẹn bó ti ṣe rà á ló ti sáré wá nǹkan ṣe sí. Ó di tiẹ̀ for life nìyẹn. Wọ́n dájọ́ sí nǹkan mọ́ àmọ́lẹ̀ tí ó mọ Nàìjíríà lọ́la. Ẹlòmíì tí ò fi parí school dè ní ńlọ lónìí ńlọlá máa lọ complete course yẹn. Máa lọ complete course yẹn. Ẹgbàá wọn sanwó school fees 12,000. Wọ́n ti ń bẹ ẹlòmíì. Wọ́n á parí course yìí. Wọ́n á parí kíní, wọ́n á ṣe masters yìí. Bóyá wọ́n ló di 25,000. Sanwó tó máa pè pé ẹ̀ kí á parí kíní yìí. Bóyá ó di 50,000. School fees ni mò ń sọ. Yà á máa tẹ̀ dun ẹlòmíì sí pé ìbàdàn mọ mi sílẹ yẹn o. Ìbàdàn tí wọn ṣe masters yẹn o. PhD tó fi ń bẹ̀ mí, ìbàdàn ti parí ẹ̀. Kí ló fa gan-an o? Màá ṣe lẹ́ni, màá ṣe lọ́la. Kí máa ń fawọ́ ago ìgbésí ayé èèyàn sẹ́yìn ni? Kì í jẹ́ kí èèyàn mí tọ̀bọ̀rọ̀.
2: Òṣùpá kọrin apá ó lálù.
1: Àjàjà wọn tí ìbá kà nǹkan kú yẹn. Nǹkan èé wálẹ̀ ìmọ̀.

0: ẹlòmíì wọn kàn ra fi bí aflux gan lọ lẹgbẹ ẹdẹ ralẹ mọdọ yín yóò ní ẹwọ mi ò ní di ẹja rí yóò ní di ẹja rí. Owó tó sì yẹ kó fi rà wà lọ́wọ́ ẹ̀.
1: Ìtura abújì mi tún lé.
0: But at the end of the day, nígbà wọn bá padà wá talẹ̀, ó náà wọn ò tún ní kó bá wọn wé èèyàn.

0: abilé yẹ ọkùnrin yẹ wo làwọn pọ jàre
1: osiski nínú olórin olele
0: yo lo ti try nu won
1: bali nínú lo
0: to fọ jẹ
1: amọ ṣugbọn sayidi
0: atọn ni demo belu mi atọn ni je mo so pe o nje fe wa lọkunrin kankan nu aye mi
1: to jina bi mesi
0: don toro se wahala e bora lo wa nu aye re wahala yen na lo mo se prayer le lori olorun o fi bo mu wahala yen ku o
1: olele ba o
0: ẹbẹrẹ ń tẹ fẹ wà lóbìnrin kankan rárá rárá pẹ ń bẹ bí ọbọ
1: wípé wọn mọ sára ajẹ kó ti bà wọn rí
0: gbọn ọmọ àwọn ọmọ ọmọ àbúrò rẹ bá ń pè ọ ní bú ọdá inú ẹ sọ pé dádì wa
1: ẹlọrun ogun kí bó ṣe ṣe
0: gbọ ọrọ burúkú ni
1: ogun mi ni ẹ lọ bí
0: ọmọ àbúrò yẹn kó mọ á ní bàdá lágbájá
1: tọ́nbà
0: sọ wípé. You know, shut up, it's your daddy.
1: Àwọn rí.
0: Ọmọ ẹgbẹ́ ọ̀ amọye tí.
1: Kò lè mọ gáfíìsì ogun.
0: Ọmọ dájọ́ sí nǹkan jùjùjù mọ́.
1: Kúndìjì bó ṣe ṣe gbọ́.
0: Tó bá ti tú àkókò láti ṣe ṣe lọ́wọ́kan kó kú òmùbẹ̀. Máa ronú nǹkan míì ní.
1: Pé búrẹ́dì wà o.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n sọ́rúkọ ẹ̀ tí wọ́n rówó ṣe némi ẹ̀ dè ní. Náà rówó pẹran súnà rẹ̀.
1: Bọ́tà bẹ́ẹ̀lì.
0: Wọ́n ní ká kàn sọ kákàn fún ló kọ́ náà pé ń gbà bá dẹ̀ ìṣèdí àásọ̀. Tí nǹkan míì tó fi lé tí nǹkan míì fi lé ẹ̀.

0: Cola. Explore your freedom.
1: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 3 2 FM 949 ẹ̀yìn ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.

0: Welcome back. Asamo oro mi lataaro ti mo ra yin legbe bu laarin awon oyinbo ma npe ni procrastination. It's a habit of delaying or putting off important tasks until later. Ama dun yo se mo yi pe ma nsele sawon to fe fe yawo abi to fe fe oko lomi o ti fi bobo mi pa pe oko to si yan mo latorun ni o le ni pe oyun mara mo dare ko kin aso o kin gan le ni bata brown to nwo lati bi osu kan na lo iwa lese yi ya fun won pa ti toje ilo at the end of the day mo wa ri bobo yen at the end of the day lo ri ninu convoy to joko se nti driver nsi le kun ni ah mo de bobo yi pa sha eh mo wa lo mi ti reject oko ni eyin e ta gangan ta oh ya mi o le fe mo kisi yen keyin re mo gun mi lawon ah
1: elu e ko le
0: iya e kuro le iya
1: ẹ kúrò lẹ́wọ́ akú ètò
0: ìdùnmọ̀ ni mọ̀ mi
1: akú àtàárọ̀
0: àtàárọ̀ ni
1: tàbí tí ẹ̀fẹ̀ mò ní jóná
0: àmì o
1: ilé mi bẹ́ẹ̀tì ni látọ̀jọ́
0: ṣẹ́ ẹ
1: wà mo wà mọ̀ pé gbogbo sẹ́ni tí ò pọ̀ sí nǹkan tẹ̀ ń sọ yẹn èyàn mọ̀ pé bá yóò ṣe rí mi nà
0: ọlọ́run
1: èyàn ò mọ̀ gbogbo kò yẹyìn kò sí ẹni tó ẹ̀sùn ẹ̀sì pé bá yóò ṣe burú tó ni.
0: Ayé náà sọ fún yàrá náà bóun ó rí báyìí.
1: Kò sẹ́ni tó mọ̀ o. Àwọn èèyàn gbogbo ṣàṣeyàn ní àti àwọn èèyàn ti lùsù púpọ̀ jù. Nítorí pé kò sí ẹni tó ti ẹ̀sẹ̀ kò ti ẹ̀sẹ̀ ẹni tó lè lérò ẹ̀. Àwọn olórin yẹn sì fi kọrin. Àwọn bàbá olórin àtijọ́ yẹn. Ṣùgbọ́n kò sẹ́ni tó kíyèsí pé bá yóò ṣe rí ni.
0: Àlẹ́ lomi rò pa sì mọ́ra Kóńgò ìrẹsì ní 2-5.
1: Èló ni wọ́n ń ka ráìsì ní gbonígbà kan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ra ráìsì àpò kan mo rà ní 2-4 rí.
0: 2-4.
1: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìjìnlẹ̀.
0: Tẹ́ ẹ gbé tí ń kíṣìnì báyìí.
1: 2,400.
0: Báàgì kan.
1: Tó jẹ́ wípé abọ́ òun náà bóyá bí 150 ni abọ́ ń gbà yín 120. Àpò ẹ̀wà kí ni èló ni wọ́n ń tà àpò ẹ̀wà 35 àbí kí ni 40,000 àbí
0: 40.
1: Ewo kò pé 50 sá. Ẹ̀rí owó òye èèyàn mọ́ gan.
0: Wọ́n dà lórí irú
1: yẹn. Tó kò sẹ́ni tó ẹ̀kọ́ ẹ̀sì pé bá yóò ṣe rí ni.
0: Oúnjẹ tó
1: bọ̀. Ó ń dun ọ̀pọ̀lọpọ̀ gun.
0: Wàláì.
1: Èmi wà nínú àwọn tí ó sì ń dùn mí. Pé ó ní àwọn nǹkan kan tó ń dùn mí lé lórí.
0: Ẹ má bínú.
2: Bẹ́ẹ̀ gbọ́.
1: Fọ́lá ó gbà wá.
0: Ẹ ṣe ìyẹ́ Elizabeth. Látọ̀jọ́.
3: Ìjìnlẹ̀.
0: Ẹ
3: Olóyè Ismail Jọmbẹ́lẹ́ ilé ló kọ mi.
0: Olóyè Sàsẹ́rẹ́.
3: Ó dé nù. Ọjọ́ sì ti lọ. Ọdún gba táàmù àwa tá a fẹ́ dá sí tò. Ó rọ ọ̀rọ̀ ṣé ká kó gbé yìí tìǹà. Ṣé àgbè yóò tìǹà.
0: Ó yá wọ̀ ń gbọ́.
3: Àkọ́kọ́ ná, a rí mi lọ́la kó bẹ́ẹ̀ lómi o.
0: A pé bí ṣe ń pawó lánàá lórí owó mọ́ pa
3: lónìí. Irí mi lọ́la Ayé ń lọ, ayé ayé rí mi lọ́la, yóò kó bẹ́ẹ̀ lómi. Kó wálẹ̀, ó kó bẹ́ẹ̀ lómi. Kìnà ṣíṣe obì olóbìn ní kọ́nà, ó kó bẹ́ẹ̀ lómi. Pàdébù rẹ̀ kankan, ó kó bẹ́ẹ̀. Owó sọ ẹ dọ̀rọ̀ ni kéèyàn mọ sọ ohun.
0: Àní ẹ mọ sọ.
3: Ẹlòmíì ló kí yóò ṣe máa rí lọ.
0: Tí ọjọ́ fi lọ mẹ́lòmíì lọ.
3: Wọ́n kí yóò ṣe fi gbogbo ìgbà òde lọ bí òréré.
0: Káì.
3: Gbà lọ bí òréré.
0: Káì.
3: Tó ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ìṣẹ̀dá wàrà ní 60,000 ó ti di 3 million báyìí.
2: ile odo yun
3: ta yan ta yan fi mese yan jo na pe ni a te le opo ninu ilu ni
2: na lora lora le zenu ejo yi
3: ore mi kan ri ni jo na lo ba ni a te le opo ni gboro ni a re o ti ti 3 million ba o ba mu omo ya mi leyin
2: awon ele ejo ejo ti lo ah o suya Olo ba mi ko sha anu wa
4: Eleyin ju e
2: ma joju o ti wa
4: ba ti aro
2: ba si ko e ba ti yo le ni se omo iya mi oju oni ti o a mo le ti o mo lola o e ka pade lori eto ipada lola lagbara eledumare e se o te n ba wa gbadun eto wa

0: Ṣaworode lórí ètò Yorùbá dùn ìkànnì 32 FM 94.9 alàgbà Akínsọmí Ọlápẹ́jú ẹ ṣeun bí wọ́n ti ń darapọ̀ lórí ètò yín ní ìṣẹ́jú mẹ́sàn-án sẹ́yìn bí wọ́n ti ń wọlé òun náà ni wọ́n bá mi ṣalábàápín ẹ̀ sọ fún wa pé bá a bá ti rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ náà láàrin ilé ààyín ẹ ṣeun o èmi náà ń kíyín peace food ẹ ṣeun lójú òpó ayélujára wa ẹ bá ń darapọ̀ ẹ já níṣó ń bẹ́ẹ̀ lójú òpó yìí ẹ wá fi àwílé yín síbẹ̀ ẹ já jọ tàkùrọ̀sọ ẹ já jọ fi ọgbọ́n ọnú gẹ́gẹ́ bí ẹ̀yin olóye ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ ńlé àtàwọn nǹkan tá à ń dojúkọ lórílẹ̀ pàápàá lásìkò yìí ìwé ṣaworode ẹ jẹ́ ń tún fi àsìkò yìí kí n máa fi rọ gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé kọ̀tàn elédùá ò bá wa lọ́ra ẹ̀mí yín o ẹ jẹ́ wọn ọmọ pẹ́ ẹ dẹ́kun àwọn iṣẹ́ tí ń fọhùn lẹ́yìn ikú yìí ọjọ́ yín ó dalẹ̀ ẹ dàgbà ẹ dògbó gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí lẹ́mìí àti lára ìkankan náà ò ní sánkú lójú yín àwọn iṣẹ́ yìí àwọn òwe yìí ẹjí ó jẹ́ ń tá a mọ̀ bá nínú àká tá a rí torí pé àwọn òwe tó ti pẹ́ yìí tójú wa ń rí ká tó rí ọ̀nà rẹ̀ ń jìn ó wá jẹ́ ń tó tiẹ̀ ń dùn mí àwọn tí wọ́n jẹ́ bí ìhà tá a lè tètè dọ́dọ̀ wọn rí àwọn iṣẹ́ yìí ọgbẹ́ ọkàn ló ń jẹ́ wípé wọn ò lè pèsè àwọn òwe yìí fún wa ọ̀tọ̀ níbi tá a ti ń rí i àṣojú òpó lẹ̀ ẹ já níṣó lójú òpó ayélujára ṣaworode òǹlàgbọ́ yìí sobatec mùràwílé yín wọ́n fi àwọn tó ń gégi nínú igbó nínú ìwé yìí wọ́n fi wí àwọn wọn ni gẹ́gẹ́ bí èrò àti tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ wọn láwọn yẹn dàbí àwọn báńdíìtì táwọn ń bẹ nínú igbó ṣe bẹ́ẹ̀ náà lórí ẹ jẹ́ àjọ jíròrò ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ 0705-5949 tàbí 0809-7949 ẹ kaalẹ̀ o hello ìyẹn náà ò dúró ìyẹn ò dúró ẹ ló ní mbàyí ẹ kaalẹ̀ o ẹ kaalẹ̀ sà yẹ sà
1: orúkọ tèmi ni táyé adébísí látàgbàjé
0: à ń gbọ yín sàn
1: ọpọlọ yín ò ní dàrú o
0: àmì bá mi
1: ǹjẹ́ tún gbé wá lálẹ́ àwọn olùgbàlà káwóró jẹ
0: ẹ ṣeun hello wọ́n ti lọ hello ẹ kaalẹ̀ o hello ẹ kaalẹ̀ ma yes ma ẹ kaalẹ̀ ma
2: ẹ kú ètò
0: ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti pè ma
2: ọpọlọ yín ò ní jọba o
0: àmì ọlọrun
2: a parí ẹ láyọ àtàlàfíà
0: àmì
2: ìyá elizabeth ni látọjọ ẹ kú iṣẹ ọpọlọ ẹ wò ó kọ́ náà ó ṣàṣàánú fún wa ni àbí bíi ká ẹ má dànù dúró ó ṣàánú mọ wa lọ ni kọ́ náà ó ṣàánú wa àní gbogbo bá a dáwọ́ dé àyẹ́ ó papọ̀ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n àwọn tó àwọn àgbà yẹn ni wọ́n ti ná ti fà sírí ìdánwò wọn àwọn ọmọ jàwọn ọmọ pé àwọn ọ̀ràn tán tẹ̀lé wọn tí wọ́n tán gba gbogbo wọn jẹ́ tán bá fà sírí ìdánwò wọn ló kó bára lé kó bára òkú tó látara lé tó ń sá lọ́nu igbó ẹ̀sáfìlẹ̀ bí bọ́ ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀ náà ni òun ni ìtàn yẹn ọlọ́run gbà wá o
0: àmì
2: àgbọ̀tọ́jọ́ mẹ́jọ lórúkọ jésù
0: àmì o ẹ ṣeun ma

0: omo boni ke oluwa to ke fayoyin e seun a me ba mi pin eni to ba ti pin be ba ti pin na ni ma ri nbi at 32 loju ni Facebook at 32 fm 949 feyin e. Hello.
1: Hello.
0: Ekale o.
1: Ekale.
0: Yes ma, oruko yin. Yes ma.
1: Ile ko wo la bin that.
0: Yes ma.
1: Tere gbo tin sele ni gba kan, ina ni sele ni osun yi. Ebi ko ma fa si ri dawo, ko ma fi ran omo. Olo mo da wa laamu. Baba to fi gbo to da gbo re le ni osun yi. Won ti dale, won ti da tin.
0: Ami eko wo te tun ko wa nibe eni ka ma fa siri idanwo won omo abi
1: eko to ko wa ni wi pe n ta balagbara lati se ka wo mo mu tipa tipa ta ni la fi te ba fara mo wi pe ki won o de ohun la de ni ya de de ko won ti gele ni oni fa wa na si gbo dukia to fe ko jo ojo le fara bale
0: e seun. Hello.
2: Ekale
0: sa o.
2: Ati bi pe ko sa o.
0: Yes sir, babin pe oruko yin ati bi te ti pe sa.
2: Igadibi lati apata mi o.
0: Yes sir, ngbo yin sa.
2: Eh, sey ni na ti ni na ti 59. Yo fabuwa, o ma ka won so won ni ori radio ma yen. Ile igboju aja ni igboju ni mare. Abi we don mo le jare. So bo se n ka gbene. So you see me sick, then you get back going, you know, she ain't coming on. Then you are coming, you can't go on.
0: I share by me. Eko wa, e shalaye eko kan, bibi, meji fu wa no wei.
2: Eche, wei yo, oro wa, je wa, gono, kofi wu yin. Nítorí àwọn ọjẹ́bùsì jẹra òtọ́ ò sí àwọn bí lápẹtẹ ṣe gba bó ṣe lórí òye yẹn ẹ tí ẹ kó jọba gbọ́ kò jẹ́ tó ẹ tó máa túbi ṣe gbọ́ kò jẹ́ òun débẹ̀ tán sí láti máa jẹ bíbélì lóríṣiríṣi ìwà burúkú kó máa kówó sápò kó máa ṣe lókàn fẹ́ ju àwọn ọmọ nílùú ẹ bó ṣe lọ́n gé ìdílé ìdílé kúgbé sí ìtàn bá gbogbo kọjá.
0: Àmọ́ ṣe bá mi ṣé àwọn bàbá wa yìí ṣé wọ́n ṣe nǹkan yìí ti ń ṣẹlẹ̀ nígbà náà ni tó fi jáwé pé ntọ́kọ nígbà náà tí wọ́n ronú tọkọ bí ìwé yìí ó wá dàbí ó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé bẹ́ẹ̀ náà lórí ngbà náà ni àbí. Ẹ ṣeun ẹ jẹ́ ń yọ̀ǹda yín. Ẹ jẹ́ ń bèrè béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ gba ẹ̀bùn káàdì pé. Ẹ kàn bá ń dárúkọ olóyè mẹ́rin tí wọ́n wà nínú ìjókòó pẹ̀lú ọba Lápẹ́tẹ́.
2: Ọ̀sùn wà bẹ́ẹ̀.
0: Ẹ ní. Oh, ta si fe ko ma tesiwaju nke yo kan ti mo n toro lowo yin ti mo n bebe lowo yin fun na ni bi eto yi ba ti bere loju opo aye lujara e ba mi lo sibe e ba mi salaba pin e be ba ti se nbi na ni ma ri o je nkan to se pataki te le fi ran eto yi lowo to ba je pe ni tooto le ba feran olubi pe te si fe ran eto yoruba dun te fe ko ma tesiwaju ni kan ni 32 fm 94.9. Hello.
3: Ele
0: ka le e se e ka le ba se papa pa oruko yin ati bi te ti pin
3: Fàlẹ́ mi yẹn dá láti ke.
0: Láti.
3: Ike.
0: Láti kire.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mọ̀ ṣeun ẹ rí dòdò. Ẹ ṣeun ẹ bá ń káwọn ìyá mi ńlá o ẹ ṣeun o. Ẹ kí ni àríwòye yín láàrin ìṣẹ́jú kan.
3: Ó ní kí àwọn bàbá tó wọ́n ṣàṣeyẹ àwọn ọmọ àwọn àṣìṣe ìjìnlẹ̀. Àṣe ìjìnlẹ̀ tí balógun fi ra ọba olófà tẹ̀tẹ̀ sẹ̀lẹ̀ ní ìlú
0: wa. Ṣé ẹ̀ṣẹ̀ wà nínú rẹ̀? Ẹ̀ṣẹ̀ wà nínú rẹ̀? Àbí ntí ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ tó gan fẹ́? biru oba be
3: nkan ti be loko e to fe se
0: nto na fe se nu e se mo dupe e se won e se hello
3: taking down big
0: hello
3: hello taking down big
0: oruko yin o hello oruko yin ati bi te ti pe
1: hello
0: hello hello odun everybody hello
4: Ya
0: bi npe ka le ma
4: Yes ma
0: Oruko Yes ma oruko yin ati bi te ti pe iseju abo la ni o
4: O no de ade ti ni ko papa ma
0: Yes ma
4: Eh ri te go de ti ka yo do pe O ba mi ko se ri te do to so da gudu O lo fin se na won ojo yin e lati ko tun fe bo kuku de se nsele lasiko ina ni yen àwọn adarí wa mo ń tán ṣe ẹni tó máa sọ̀rọ̀ tán máa rí ti ẹ̀mú náà wá
0: ẹ ṣeun ẹ bá ń dárúkọ àwọn olóyè mẹ́rin tí wọ́n jókòó pẹ̀lú ọba alápítẹ́
4: olóyè ọ̀tún
0: balógun ó di méjì
4: kò sí
0: rárá kò sí bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ jẹ́ yọ̀ǹda yín ẹ ṣeun mo dupa lọwọ gbogbo awọn ta jọ seto sobatech god overhaul alagba moses eshon mo dupe lọwọ yin mr amos mo dupe ati gbogbo eyin to seku na bi e ba lo nkon lati so leyin eto e ja soro loju po bare ni soro 0806 218 5194 0806 218 5194 oluwa gbe miga mo dupe lọwọ rẹ usman o na lọwọ button to pe mi wole titọ jọ mejo ta tun pade lori eto yorubadun olubi npe fatoye lo ko mi orin lasun udara

aṣọ funfun ní sunkún àárọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ a máa sunkún ògejì rẹ̀ tán. Ọ̀sán já ọrún dọ̀pá bìnrin bá já irin la fi so ìbá ó ìbá ìbá alájá alájá tòun tó gbóró ajá ìbá amọ̀ kòkó tòun ti kókó àmọ́ rẹ̀ ìbá jọ̀gẹ̀dẹ̀ tòun ta gbàgbà. Ìbá ọmọdé eléyìí mo ṣe bá yín ohun ẹ̀yìn àgbààgbà mo ṣe bá yín oyún inú ìbà àṣẹ ìdí ìbà. Mo ṣe bá ìlọ́kùnrin mo ṣe bá ìlóbìnrin. Fàlàfàlà bàbá igá lámi lámi àrọ́lẹ̀ bàbá òjò. Ìjì olóò láti ń bá wọn ṣákékè ìjì olóò láti ń bá wọn kàbàjà ìdí abẹnu jẹ́ẹ́jẹ́ ìjì olóò láti ń bá wọn wà kọ́dẹ́mù.

lẹ́kẹ̀lẹ́kẹ́ dáti ẹ̀mí tó ti funfun àparò dáti ẹ̀mí tó ti pọ́n rùrù ọ̀gàrí alára ń bára àfàwọ̀ tí ò bá rí ni ò ní gbà ó àrà náà mú gbédé lálẹ́ ètò ní kànní 32fm 94.9 tí mo wá ń bá wọn dá ìkànnì fẹ́yìn ẹ̀ tá a kalẹ̀ sí laughter house lórí òkè premier mọ́kànlá ń bàdàn kí ló tún fẹ́ dá lára lálẹ́ ètò ní kí ló tún mú wá lálẹ́ ètò ní ìbéèrè yẹn àti máa tawọ́ tasẹ̀ nínú àwọn tó ti ń dúró dètò ìyẹ́ tún ga àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa mú wá lọ́tún ọ̀tún tọ́jọ́ ń yọ lọ́tún ọ̀tún tó rùn ràn torí bí màrìwó bá yọ ìyọwọ́ lágbà tuntun ni tuntun ọ̀hún náà mo tún gbédé lálẹ́ ètò ní o lórí ètò ìyẹ́ tún ga ṣe ẹ ṣe tán láti tún gbọ́ tuntun ó dáná àjọ ṣe bá a ṣe máa ń ṣe náà ni kó lè bá a rí bó ṣe máa ń rí ṣe bí adé la fi ń mọ ba ilẹ̀kẹ̀ la fi ń mọ̀ joyè tá a bá rọmọ ẹrú ẹ̀wọ̀n la fi ń mọrú wọn usman haruna ń lorúkọ tèmi o dauni oníro òdùnnú yín rèé tí ò ní bá wọn fọhùn ìbànújẹ́ láéláé ọmọ tàmátàwìn ìmútúndé ara máa san wá forí onígbèsè kí mọ̀ mo dáta ṣaran fáṣaran mo dáta ṣaran fáṣaran káṣaran ó lè bá a dẹ́kun aran jíjẹ bákù kọ́ bá lanu kò ní gbó o bá jábádẹ̀ fọhùn kò ní kọ́ ẹ má jẹ́ ń ṣìwé lálẹ́ ètò ní kí n má ṣe sọ. kóyè kóyè ò gbọ́dọ̀ kó mi ń yè lọ.

lọ́jọ́ keje oṣù kẹta lọ́dún 1990 èyàn ni wípé ogójì ọdún ó dín mẹ́rin sí àsìkò tá a wà yìí

àmọ́ kan nù wọn ló lọ́kọ. Àwọn méjèèjì lọ léèwé, àwọn méjèèjì gba certificate lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn méjèèjì kọ́ bí wọ́n ṣe ń wa ọkọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n fún àwọn méjèèjì ní driver's license lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n fáwọn méjèèjì ní ìwé ẹ̀rí níléèwé lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ nígbà táwọn méjèèjì a máa ṣiṣẹ́, wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo. Nítorí wípé iṣẹ́ kan náà làwọn méjèèjì jọ ń ṣe àsìkò ìgbà kan náà ni wọ́n jọ ń ṣiṣẹ́ sí. Pẹ̀lú bọ́n ṣe wá ń ṣe iṣẹ́ yẹn náà, bó ṣe já àwọn méjì yẹn náà. Owó oṣù èèyàn kan péré báyìí òun làwọn méjèèjì ń gbà. Ẹ̀yin náà wá béèrè pé báwo lèèyàn méjì ṣe ń ṣiṣẹ́ tó jẹ́ owó oṣù èèyàn kan ni wọ́n ń san. Ọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni wọ́n jọ ń lò, wọn ò jọ lo làákàyè kan náà. Wọ́n jọ ń ṣe ìdánwò wọn lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí wọ́n wà níléèwé. Àmọ́ àwọn méjèèjì ò lè fira wọn sílẹ̀ torí ìdí kan ṣoṣo báyìí ni. Nítorí wípé láti ìgbà tá a ti bí Abby àti Britney, àwọn méjèèjì lẹ̀ pọ̀ mọ́ra wọn ni wọn ò lè yára wọn. Tẹ́ ẹ bá wá láǹfààní àti máa bọ̀ ní ojú òpó Facebook. Tẹ́ ẹ bá láǹfààní àti wà ń bẹ̀. Ẹ máa wo àwòrán Abby àti Britney. Ẹ wo àrà tó lọ́run tó fáwọn èèyàn dá.

àbí àwọn méjèèjì ní New Germany tó wà ní Minnesota lórílẹ̀-èdè America. Bọ́ ṣe wá wà yìí náà bẹ́ẹ̀ náà ná ṣe lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ná lọ ilé ẹ̀kọ́ girama bẹ́ẹ̀ náà ná lọ ilé ẹ̀kọ́ gíga fásitì fáwọn méjèèjì láti ní ìwé ẹ̀rí tó dájú lọ́wọ́ kán lè ba ríṣẹ́ gidi. Fáànfàní ẹni tí ó wá lè wá wo àwòrán àwọn méjèèjì lójú òpó Facebook. Tí ó mọ bí wọ́n ṣe rí tó ń wò wípé èèyàn méjì á ṣe lẹ̀ pọ̀. Báwọn méjèèjì ṣe rí ṣe ló dàbí ìgbà tí èèyàn kan bá ní orí méjì. Báwọn méjèèjì ṣe rí nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́ Emmanuel Adébánjọ́. Bẹ́ẹ̀ ni àbí. Ó dàbí ìgbà tí èèyàn kan bá ní orí méjì. Torí ara kan péré ni wọ́n ní. Láti bi ọrùn sí bi èjìká làwọn méjèèjì ti lẹ̀ pọ̀. Bọ́dẹ̀ ṣe lẹ̀ pọ̀ wá sílẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. Obìnrin làwọn méjèèjì ẹ má gbàgbé o. Bíi tàwọn ọ̀bejì tí mo sọ ń jọ sí tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan wọn ibi ikùn ni wọ́n ti lẹ̀ pọ̀. Àwọn eléyìí yóò lẹ̀ pọ̀ níbi ikùn o. Bó ṣe wá jẹ́ pé àwọn yẹn ibi ikùn náà ti lẹ̀ pọ̀ ikùn ẹyẹ kan péré òun làwọn méjèèjì yẹn ń lò. Àmọ́ àwọn eléyìí wọ́n ní ikùn ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyẹn ni pé tí Abby bá jẹun tó bá yó Britney ò tí yó. Ibi tí oúnjẹ ń lọ́nà àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ikùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Àmọ́ oúnjẹ ọmọ tó ń bẹ láyà obìnrin àwọn méjèèjì méjì péré ni wọ́n ní tí wọ́n jọ ń lò. Méjì péré ni wọ́n jọ ń lò. Ọwọ́ méjì péré làwọn méjèèjì ní kì í ṣe mẹ́rin. Eléyìí tó wà lápá ọ̀tún ló ń gbé ọwọ́ ọ̀tún. Eléyìí tó wà lápá àlàáfíà ló ń gbé apá àlàáfíà yẹn. Ṣé ẹ wá rí àwọn méjèèjì ẹsẹ̀ méjì péré báyìí nìkan ni wọ́n ní. Eléyìí tó wà lápá ọ̀tún ló máa ń gbé ẹsẹ̀ ọ̀tún. Eléyìí tó wà lápá àlàáfíà ló máa ń gbé ẹsẹ̀ tó wà lápá àlàáfíà táwọn méjèèjì bá fẹ́ rìn. Kódà wọ́n lè sáré. Kódà àwọn méjèèjì bọ́n ṣe jọ lẹ̀pọ̀ yẹn wọ́n á tún máa jó.

ṣe wá rí Britney ń tiẹ̀ torí pé òun ò ga tó wá bì táwọn méjèèjì bá ń rìn ṣe ló máa dàbí ẹni pó ń tiro kí ẹsẹ̀ méjèèjì yẹn kó lè ba balance. Èyí ló fà á tó fi jẹ́ wípé ẹsẹ̀ títí ẹ̀ tóbi ju ẹsẹ̀ kejì ẹ̀ lọ. Nígbà táwọn méjèèjì wà ní ọmọ ọdún méjìlá wọ́n ṣe àwọn iṣẹ́ abẹ kan fún wọn torí káwọn méjèèjì ó lè ba àmà ráyè mí dáadáa.

lẹ́yìn tí àwọn méjèèjì dàgbà tí wọ́n lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tán lọ ti girama tán lọ ilé ẹ̀kọ́ gíga náà. Mo sọ tẹ́lẹ̀ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ olùkọ́. Nígbà míì tí wọ́n bá rán aṣọ fún wọn wọ́n a máa yọ ọrùn méjì sí aṣọ yẹn kó lè ba wo àwọn méjèèjì. Nígbà míì dẹ̀rí wọ́n a máa lo ọrùn ẹyọ kan ṣoṣo tó máa fẹ̀ dáadáa tá a lè gba àwọn méjèèjì. Ní táwọn méjèèjì ò fẹ́ràn rárá òun ni wípé wọn ò fẹ́ kí àwọn èèyàn kan máa ya àwòrán àwọn wọn bá ti ń rìn lọ títì wọn bá wà ń ta bíi káwọn èèyàn rí wọn kan ni àbẹ́ẹ̀rí báwọn eléyìí ṣe rí ni kán máa yàwòrán wọn ò fẹ́ràn ẹ̀ rárá fún nǹkan kan.

àmọ́ nígbà tó di ọdún 2021 Abi ọ̀kan nínú àwọn ìbejì tí wọ́n lẹ̀ pọ̀ yìí ó lọ́kọ ó ti lẹ́nìkan táwọn méjèèjì ti jọ ń kùn síra wọn létí I like you I love you

nígbà tó di ọdún 2021 àwọn méjèèjì fẹ́ra wọn ní ọkọ àtìyàwó ìyẹn Abby àmọ́ Britney ò lọ́kọ tiẹ̀ now ojú ara kan náà làwọn méjèèjì jọ ní ẹ má bì mí pé báwo náà ṣe ń ṣe torí mi gan alára mi ò mọ̀ àmọ́ ṣe ń tí mò ń sọ yé yín ẹ máa bọ̀ ní ojú òpó facebook 32fm949 ìfẹ́yìn ẹ tẹ bá ń wò pé báwo làwọn méjèèjì bọ́wò ló ṣe rọrùn fún wọn sí láti máa rìn fọ́nrán báwọn méjèèjì ṣe jọ rìn ó wà ń bẹ̀ fọ́nrán báwọn méjèèjì ṣe rìn ó wà ń bẹ̀ 32fm949 ìfẹ́yìn ẹ lójú òpó facebook Abby tó lọ́kọ lọ́dún 2021 ó fẹ́ Josh Bolin àmọ́ àwọn méjèèjì yóò lè fira wọn lẹ̀ nígbà kankan báwo ló ṣe wá ń ṣe ṣó ṣe é ṣe lẹ́yìn tí Abby ti wá lọ́kọ yìí kí Britney náà wá ní ẹ òun náà fẹ́ lọ́kọ o báwo náà ṣe fẹ́ jọ yanjú ẹ̀ ìyẹn ìbéèrè kan tó ń tawọ́ta sẹ́nu àwọn èèyàn kódà ẹnìkan kò ní dáhùn sí

3 2 FM 949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook. Ẹ wo bá wọn méjèèjì bí wọ́n ṣe jọ rìn. Tẹ́ ẹ bá wo ẹ̀yìn wọn lójú òpó Facebook yẹn torí àwọn tí wọ́n wà ńbẹ̀. Torí ìrìn yẹn ó gbé wọn láti ọwọ́ ẹ̀gbẹ́ lọ síbi ẹ̀yìn wọn. Ẹ máa rí bí ẹ̀yìn wọn yẹn ṣe rí. Kódà àwọn iṣẹ́ abẹ kan wà tán ṣe lórí ẹ̀yìn wọn yẹn tó ẹbí tá a bá ní pé ká wọnú ẹ̀ lálẹ́ yóò ṣeé ṣe ká má lè sọ tán. Kọ́n má bàa nira wọn lára kọ́n má bàa dara wọn láàmú tẹ bá dẹ̀wò ẹ máa rí bí ìgbà pé èèyàn ń tiru ẹsẹ̀ ni torí ìkan ga jù kan lọ́nà àwọn méjèèjì.

lókè mo sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan wípé àwọn méjèèjì ń wa ọkọ̀ nígbà tó tó àsìkò ìgbà kan lẹ́yìn tí ọ̀kan nù wọ́n lọ́kọ. Ìròyìn kan tí ò fìdí múlẹ̀ jàràn wípé wọ́n bímọ. Àmọ́ ìròyìn yẹn ò fìdí múlẹ̀ nítorí pé kò sí àrídájú kankan lórí ẹ̀ wípé àwọn méjèèjì pé wọ́n bímọ. Àmọ́ ṣán láǹfààní àti bímọ bẹ́ẹ̀ ni wọ́n nílé ọmọ wọ́n lè gbé ọmọ. Kò kàn sí nǹkankan tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn méjèèjì ti bímọ ni. Tí ẹ wá rí báwọn méjèèjì ṣe jọ ń lo ti wọn yìí àwọn ìbejì kan náà wá wà tó jẹ pé báwọn méjèèjì àwọn méjèèjì lẹ̀ pọ̀ níbi orí àmọ́ báwọn méjèèjì ṣe lẹ̀ pọ̀ níbi orí yẹn wọn kì í jọwọ́ papọ̀ wọn ò lè jọwọ́ pọ̀ lásìkò kan náà kódà iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ń ṣe ìkan nù wọ́n ń kọrin tó bá ti wá ń lọ bí tó ti fẹ́ lọ kọrin yẹn eléyìí tó jẹ́ kejì ẹ̀ gbọ́dọ̀ ra tíkẹ́ẹ̀tì ni. Gbogbo àsìkò tó bá dẹ̀ ń kọrin lọ́wọ́ yẹn kò gbọdọ̀ gbin pínpín. Obìnrin ná bí àwọn méjèèjì àmọ́ kan nu wọ́n sọ wípé òun ò ń ṣobìnrin mọ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa pe òun ní ọkùnrin. Bóyá màá lọ́jọ́ iwájú màá mọ́rọ̀ wá lórí tiwọn yẹn tí màá dẹ̀ lè ṣàlàyé lórí ẹ̀ dáadáa kó lè yé yín.

0: ẹ àwọn náà lè pọ̀ bá wọ́n wà má sì sọ̀rọ̀ ń pa wọn lórí ètò yìí ẹ̀ka lẹ́ o.
1: Ẹ̀ka lẹ́ sà.
0: Orúkọ yín ìbílẹ̀ tí ń pè wá.

0: máa jẹun fún oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ kódà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń yó ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Orúkọ yín ìbílẹ̀ tí ń pè wá.
1: Àjàrà láti Yasanke.
0: Ok.
1: Àwọn tó lẹ́pọ̀ yẹ rí oúnjẹ bí oúnjẹ kan náà máa ń jẹ.
0: Oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ inú ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà míì wọ́n máa ń jẹ oúnjẹ kan náà àmọ́ inú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ń jẹun sí tí wọ́n bá máa yó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń yó ìkan lè ti yó kébí sì máa pàkejì.

0: Alpha and the Omega. Let's be right there.
1: Hello.
2: Hello.
1: Ẹ̀ka àlẹ́ orúkọ yín ìbẹ̀lẹ̀ tí ń pè wá.
2: Hello.
1: Kí lẹ borúkọ yín?
2: Okay.
1: I said, kódà gan ipa àwọn méjèèjì bímọ yẹn wọn ti fìdí ẹ múlẹ wípé àwọn ìbejì yìí pé wọn bímọ ọrẹ kan jẹ àhesọ ọrọ tó wáyé lásìkò ìgbà kan ni.

0: àwọn nìkan wọn wà tó jẹ pé wọn lè ràn lè mọ yìí ọlọrun ò ní ru àwọn èèyàn
1: wo àwọn báwo la ṣe mọ
0: ru àwọn èèyàn tí ọlọrun kọ ilé ńlá fún tó ní àwọn nǹkan mère mère
1: nínú
0: ilé ẹni ò ṣùgbọ́n tí ò mọ̀ bí ó ṣe bọ́lọ̀ ń ṣe ṣe ẹni ò tó wá ń sọ pé òun ò ní iye kan lákàntì irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀hun ò ní wọ́n milẹ̀ lákàntì rí òun ò lè ṣe òun ò lágbà tóun ti délé ayé òun ò ní 10,000 ṣùgbọ́n òun ò ní 10 million lákàntì rí kódà òun ò ní 5 million lákàntì rí ṣùgbọ́n nǹkan tí ọlọ́run ṣe fún ẹni ò over 100 million irú ẹ̀dá
1: bẹ́ẹ̀
0: irú ẹ̀dá bẹ́ẹ̀ kò lè mọ orí ọlọ́run. Owo nini ko le yan fi nda nkan rere se ore wa owo nini ko o le ni owo to po ko je billionaire eni o sugbon ko yan ma da nkan rere se eni o olodun le ra niye ko mo gbe awon nu le nla nla ko mo jaye lo ti to wo yan fi ma tan sugbon iwo ti olodun bo lasiri o mo iye olodun
1: o mo tolodun se fun
0: e orile ko le o n gbadun wa ni e o ni eye bayi lakansi nitori na o ni dupe lodo olodun awon enikan wo eni o won o wale to ma fi sin oku won won rewo lati rale
1: lati rale
0: won sa lo won sa run mo bi kan tipa tipa
1: sa wa bi kan sisin
0: o je tore o je dupe lodo olodun ko toro dari je ese gbogbo àwọn tó wà lábẹ́ ohun yìí ẹ̀yìn tí a jọ ṣe january tá a là kọjá
1: february march april june july
0: ẹ jẹ́ ká kúnlẹ̀ ibi tá a bá wà ká máa sọ pé olúwo ṣe o
1: mo
0: foríbalẹ̀ fún ẹ o bàbá mi ṣe o thank you very much
1: o.

àwọn ilé ìlúhun jígẹ̀ jígẹ̀ nínú àwọn olórin tí mo respect tí wọ́n ní voice ẹni okujore àti barista ọlọ́run dìdí ìjogún ó dìdí ìjogún ohun fún wọn ni ẹ máa gbóhùn yẹn o

ẹni o tó bá fẹ ọrẹ tó jẹ pé wa tọrẹ lẹjọ fẹra yin o jẹ pé mama ajẹ mama parí ẹ ngba tó bá ni wo ẹnìkan ni dá sọrọ yin mọ ẹ mo wo film kan ba ti ọkọ ati awọn kan ti nja ti yan ni pe a kilo de wa yi kilo se ye ati brami ajori adengba o de sọrọ sọkọ o sọrọ sọkọ ni sojo ni ẹnku ẹjọ mi be n ke ba mi sọrọ sọkọ

ẹyin atọkọ ẹyin ìyàwó tuntun ẹyin ọkọ tuntun akẹyin pẹku oríire o ẹ try láti mọ wá ara yín ohun tẹ ń ṣe ńgbà tẹ wà lójú ọ̀nà ẹ mọ stop ẹ azin bẹ ṣe ń gbéra yín jáde lọ jẹja nígbà yẹn ẹ mọ try láti gbéra yín jẹja madame ẹ má sọ pé nítorí pé ẹ ti bímọ kan tán ẹ wá dára nù ẹ package gbogbo ẹ oúnjẹ ọmọ ẹ fi nǹkan tán fi ń kó ẹ kó sókè irú sin tó tẹ̀ jẹ́ pé ayé ti lajú ẹni o ayé ti lajú bẹ́ẹ̀ tẹ́ ẹ lè ṣe ń ta ẹ ṣe nínú ilé ẹni o ẹ try láti package ara yín àwọn ọmọ sin ẹni o wọn ń lo bra mọ́ ẹ̀yin náà dandan kọ́ ni kẹ́ ẹ lò ní ẹni o àwọn ọmọ sin gbogbo àwọn tó ń ta àwọn nǹkan àwọ̀tẹ́lẹ̀ lógun pa àwọn ọ̀tá méjì ti gbà kan mọ́ ẹni o wọn wà àwọ̀tẹ́lẹ̀ ẹni tẹ́lẹ̀ àwọ̀tẹ́lẹ̀ tí àwọn màmá wa máa ń wọ̀ ó máa ń ya máàpù nàìjíríà aya máàpù bá àyàbọ̀ tí sin wọn ní tún àgọ́ ò lè rí traces máàpù mọ́ ẹnu ẹ̀ lọ́ra ru ẹ̀fọ́ kọ yín wọ́n ti yọ máàpù nàìjíríà kúrò ní ara àwọn àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin ẹnìkan ní òbáwọn báwo ló ṣe àgbà tá a wà skul gbà yẹn ọmọ lílì làwa náà a máa ń wo máàpù tí tíṣà bá wà ní yọ rẹ bọ sí yín kò tẹ ẹ sí máàpù kankan mọ ẹ má dára nù ọkọ ẹ bá ń mú ògò mẹwàá tẹlẹ abẹ ẹni wa nínú ọtí mi ni kò má mọ ti bọ ògò kan ti tó ẹni ògò kan ti tó bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń mu ọtí yẹn náà bẹ́ẹ̀ mú ògò kan yẹn náà ni kẹ máa lo ògùn torí àìsàn ẹni àní rí àwọn àìsàn tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn fàájì

Mega Nina. O ṣe ko le la wa yi. Gbogbo iṣẹ́ ta ṣe láti January. Wọnú oṣù kẹfà wọ oṣù keje. Agbára Ọlọ́run nú oṣù kẹjọ oṣù kọrì ni kọ́lọ́ ń jọ kó jẹ́ ká máa kò ní kẹtì.

0: 949 any one number to one who could be ever so
1: oh and you 0802 97 odometa 949 0802 97 odometa 949 abi plus 234 90 62 odometa 949
0: number to one who could be lily kẹpì mi o ẹyin tẹ bèrè nọmba lọwọ mi ni o ẹ bá mi sọ lórí WhatsApp o ṣe nọmba mi niyan o nọmba tó wọnú bí ni omi ni ẹ pè mi o tọ́lọ̀ ń bá yọ sí yín lójijì ẹni o tó ní kíni nǹkan tó fẹ́ kò ń ṣe ẹyọ kan ṣoṣo ní kẹ́ ẹ dárúkọ 080
1: 0770
0: ni 0770 545 0622 Olorun yo si yin ki le fe.
2: Anu
0: nikan le fe.
2: Anu Olorun mo fe.
0: Olorun sanu fun wa na la se wa laye se o. Egora yin.
1: Hello.
0: Hello sir. Oruko yin no time.
3: Adewole Omolara lati ara.
0: Ani Olorun wa yoju si yin ki le fe.
3: Ma
0: bere anu lowo re ni anu na le ina fe o ti da jangbawara le hello
4: baba
0: aye baba o eh
4: ambale aziz mi o
0: ati lo america olorun ba joju sin eyo kan soso ni ke bere
4: aseyori ni mo fe o
0: aseyori ase gbogbo àwọn tó ń bèrè ìwọ̀n tí ìbèrè nǹkan tọ́lọ̀ ń lè gbélé wọn lọ́wọ́ àìpẹ́ káàṣì ni ó.
3: Hello. Hello,
0: sir. It's Alessa. Oruko yin.
3: Obidare Bukola loruko
0: mi. Oya ko Olorun yoju sin ki le fe osu to to.
3: Owo ni o.
0: Owo. Owo le yin fe cash.
3: Ben.
0: Bi elu le ma fo so fe tori owo yen.
3: Tin ba ri owo to so 1 million lati fi sise ma
0: do. 1 million pere le fe lodo Olorun. Se 1 million naira bi dollar.
3: Mo ri dollar
0: is part of it. Iro, ma mu kanu mejeji ni.
1: E ka mu kan.
0: $1 million Iro ma je ta ba je sin era.
1: O po.
0: E ma ki we ye owo. Hello, Olorun yoju sin yin.
3: Hello, sir.
0: E ka le. E ka le ra o.
3: Sir.
1: Olorun yoju sin
0: yin. Olorun yoju oruko yin.
3: Ifokanbalẹ ni mo fe o kodo de. Sanu mi ko ba
0: san gbogbo gbese orun ni o. Iye wo le fine no. Nkan te yo kan Olorun bere. Ifokanbalẹ le fe. Olorun sanu ju Olorun le ba yin san gbese yin yin le ma san gbese. Ayin le ma san gbese ara yin. Ki le fe?
1: Ki le fe?
0: Olorun ba yin san gbese ke.
3: Anu.
0: O je lo ba e lo gba anu. Olorun ba san gbese.
1: Hello.
3: Hello, e kale.
0: Esa e patara. Alright, Olorun oruko yin.
3: Esa. Oruko mi ni Bosela ni
0: pẹlu. Ibo le ti o ya he o ya ki le fe lodo Olorun lo yoju sin.
3: Ah mo fe ka no ko ano fo ano fi ano be ni wo ni. Ano tin be ho.
0: Se e ra anu gba wa etele.
3: Ah mo ra anu gba.
0: E wo da ani ki le fe ele anu agbo na anu. E se e ti tan.
1: Hello.
0: O to ma ndo eyan lokan le ma nbe lowo Olorun. Hello.
1: Hello.
0: Hello. 0705500949 0809700004
1: Hello.
0: Hello.
3: Ekale. Yes, sir.
0: Oh
1: yeah. Yeah.
0: Oruko mi. Ki Olorun yoju sin yin ki le fe eyo kan soso. Ìrànlọ́wọ́ lẹ́fẹ́.
5: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tẹ ẹ lantin yin. Ìrànlọ́wọ́ lórí kíni ẹjọ́ àwọn èèyàn àmọ̀ bá ṣe ń gbàdúrà. That's why. O he ní àdúrà ní ìdí àtẹnumọ́. Ìrànlọ́wọ́ lórí kíni.
5: Lórí ìrìnàjò ayé mi kó dáa mọ́ ìrìnàjò ayé mi. Ẹ ṣe.
0: Tọ́lọ̀ ń bá yọjú sí ẹ kí ló fẹ́. Ìwọ gangan lára tó wà níbí.
6: Ìgbéga.
0: Ìgbéga lórí kíni.
6: Ní àjò ayé mi.
7: Tèmi tó pẹ́, tèmi tó pẹ́ o.
6: Hello.
0: Ayé.
8: Hello, sir.
0: Hello, ẹran kalẹ̀.
8: Prophet Obama.
0: Ẹran sà.
8: Ojú ọmọ mi tí bàbá mi.
0: Ẹ ṣe.
8: Orúkọ tí mo yí padà. Olùṣọ́sọ́lórímìdé. Bá pẹ́pẹ́.
0: Ẹran sà.
8: Yes, sir.
0: Hallelujah, sir.
8: Hello.
0: +2349090629
6: odometa 949
0: hello
9: hello
0: akale
9: ajibola lati godija
0: oya kile fe olodun yoju sin le
9: ta lo le 18 ni olodun lo fu ani agbara lati ni oro oro le mi fe
0: oro le fe ese
6: aye mi olodun lo ba mi se
10: hello
0: Ekale, oruko yinbo.
10: Ekale san.
0: Oya kile fe. Oya, ebere kankan lowo Olorun.
10: Igbalokan mi ni o.
0: Igbalokan. Le fe. Yes. Ti oni titi disin yin oni awon eyan o le ti ibere. Iyen ni pe teyan ba bere ngba mi ko mo a mo bo se nbere je gbe nbi. A kan ma bere nkan ni.
6: Idi
0: yen ta se rigba. Hello.
10: Hello.
0: Ekale.
10: Ekale san.
0: Oya kile n bere lowo Olorun. O yoju sin yin oruko yin. Oruko yin. Eh. Oya.
10: Mo fe ko sanu mi ko ju mi ori na kan ma mi o si ra anu gba.
0: Kile wi?
10: Mo fe ko Olorun sanu mi ogun olojo pipe laye mi ko Olorun ba mu ku nbe.
0: Ko segun fun yin le fe.
10: O fun mi ko ju mi ori na.
0: Ah, ko ju yin riran. Bi won se ma n bere niyan. Ko ye yin ngba ti Jesu debi kan kilo fe. Pẹ́pẹ́ nìyẹn dá owó ni mo fẹ́ ẹni àfọlọ́n fún ó ní bàbá ó ní jẹ́ kí èmi kí ó ríran ojú yín ti ríran.
6: Hello.
0: Hello.
10: Hello.
0: Ẹkálẹ́. Ẹ̀ra o.
11: Ẹ̀kálẹ́ sà.
0: Ẹ̀ kí lẹ fẹ́.
11: Orúkọ tèmi ni Mrs. Kehinde Ogunubi láti Kwesìnà.
0: Oya.
11: Mo fẹ́ ẹ̀bùn orí ọ̀fẹ́ tí n ó fi máa sin Ọlọ́run títí délé
0: olóògùn. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ nìyẹn. Ẹ ṣe. Ẹ ká mọ̀ bó ṣe ń bèrè lọ́wọ́ Ọlọ́run. Hello, ẹ jẹ́ ń gba ipò mẹ́ta sí. Hello.
12: Hello, ẹ kálẹ̀ o.
0: Ẹni ẹ kálẹ̀.
12: Akọ̀wé ìjọ ẹ̀sìn ló ń pè láti ṣẹ́fà mi.
0: Ọ̀yá kí lẹ fẹ́.
12: Owó ilé ti mí ni o.
0: Owó ilé. Owó ilé lẹ fẹ́. Lórúkọ Ọlọ́run tí ẹ gbàgbọ́ nú ẹ̀ kò sanwó ilé yín.
12: Àmì
0: Jésù.
6: Hello.
0: Ẹ kálẹ̀. Orúkọ yín. Orúkọ yín.
6: Kí lẹ fẹ́?
13: Ìgbìmọ̀ sọ̀rọ̀ ìyá ilé àní látàgẹ̀gẹ̀dẹ̀.
0: Ọyá Ọlọ́run yọjú sí yín ó ní kẹ́ bèrè nǹkan ṣoṣo. Ọlọ́run yọjú sí yín ó ní kẹ́ bèrè nǹkan yọkan ṣoṣo kí lẹ fẹ́.
13: Gbígbàdà tí rẹ̀ mi gbígbà kàlàfà ló mo fẹ́.
0: A ti gbẹ ti bèrè ẹ ti bèrè kan mẹ́rin. Nígbà àdúrà mi gbígbà mi gbígbà a ti bèrè mẹ́rin. Ẹ yọkan ṣoṣo la bèrè.
6: Hello.
0: Hello.
6: Hello.
0: Hello.
14: Hello.
0: Ekale.
14: Ekale
0: o. Oruko yin.
14: Mi si se owo se ni lati igbo Oloyin.
0: Oya. Olorun yoju sin ki le fe eyan kan soso.
14: emi kogun atalaafia pipe
0: emi gugun api alaafia
14: ati dagba ti gugu kolorun yonde
0: e ti bere ten e ti bere ten e yo kan sosho ki le fe emi gugun
15: ala
0: ba mi ko ti la ton zibe zibe awon eyan ti awon eyan ti e ti bere on ti e fe lodo olohun e ba yoju si governor ipinle oyo to ni kin to ma bi na ni pe kini ki se fun yin ke wa ma ni pe e sanu mi kini kini anu e ti ra anu gbe ti wa lodo mi ki le fe be e wa wa loju olohun point ni eni omi ni gbe pe kankan won leyin ile e mi gba Yoba, about your fin pension. Hello, I can't let clone coin.
16: Junior Bussell,
0: kill a fe, no do long.
16: Alafia,
0: Alafia,
15: eh?
0: I be Alafia, ye, Banda Cafusa, Duadaba. In Kaya Colony, you man be low along, low our feet, took poor, rock poor, and you, Oma, die long, but late took poor. Oh, that's Solomon, look, but Lily took poor, repete.
15: Hello.
0: Hello.
15: Wonderland.
0: Hello.
15: Hello.
0: Hello.
17: Hello.
0: Hello,
17: sir. Ekale, sir.
0: Ekale. Oruko yin.
17: Yes, sir. Oruko mi ni Serifat Olayinka.
0: Eya kini kan te fe t'Olorun yoju si pe ki le fe. Eyo ko
17: sisi. Mo fe ki ri oju rere Olorun.
0: Oju rere Olorun.
17: Iya ye mi.
0: Titan. Boya ni Wonderland. Ah. Hello, adura ti dopo. Awon ngba ta awon baba wa ti gba adura ngba ta adura won ni. Hello.
18: E kale peto.
0: E kale. Oruko yin.
18: Oni ba je fun yin e ma ri se
0: o. Ami Jesu.
15: Oruko yin.
18: E to poju ina ta pete.
0: Loya. Olorun yoju si yin ki le fe eyo ko soso.
18: Aljana ti da o ni mun toro ko lo wa se.
0: Ki le fe nbe.
18: Aljana ti da o ni kan.
0: Agbon kan te so.
15: Ah, bo. Hello.
0: Hello.
15: Hello.
19: Hello.
0: Hello. Agbo yin. Oruko yin.
19: Oruko temi ni na Adepole.
0: Olorun ba yoju si yin ki le fe eyo kan soso.
19: Mo fẹ́ kí Ọlọ́run fi kọ́kọ́rọ́ àṣeyọrí lórí mi lórí àwọn ọmọ mi. Ọlọ́run ṣe fún mi.
0: Bẹ́ẹ̀ ń bá lọ sí orí òkè. Tí ń bá lọ gbàdúrà lórí òkè jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Problem tẹ bá bá lórí òkè ní kẹ tẹnu mọ́ kì í ṣàdúrà gbogbogbò lẹ máa bá wọn join. Bọ́lá ń ṣe máa ń gbàdúrà ìdí nìyẹn tó ní títí dì sí ẹ ò tí ì bèrè. Nígbà tó ń bá ń kígbe ẹ porúkọ Jésù Olúwa ṣàánú fún mi lórí ìkíni Ọlọ́run fẹ́ ṣàánú fún ẹ fún. Ẹ ra mọ́tò fún mi irú mọ́tò wo ló fẹ́. Ẹni ò jẹ́ ká máa ṣe ìràwá níyì. Bí wọ́n bá dẹ̀ ń gbàdúrà ẹ máa fi déètì sí i, Olúwa jọ kóṣù yìí tó parí dá mi lóhùn. Kì í ṣe pé Olúwa dá mi náà lóhùn tó fi máa lago Jésù Olúwa wa àmì ìjọ wo ló fẹ́. O lè jẹ́ pé nísinsìnyí ló fẹ́ bí dá ẹ lóhùn. Tẹnu mọ́ torí pé ìgbàgbọ́ òun ni àdúrà gbígbà o. Àdúrà gbígbà yàtọ̀ sí ìgbà tó ń bá gbé nǹkan lé èèyàn lọ́wọ́ bóyá aláàfáà gbé nǹkan lé ẹ lọ́wọ́ kó lọ lọ àbí àbí àwọn oníṣègùn àbí wòlíì gbèròró àbí omi kan lé ẹ lọ́wọ́. Àdúrà yàtọ̀ sí yẹn o. Kí lè fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí lè fẹ́.
15: Hello. Hello.
0: Ẹ kàlẹ́.
20: Orúkọ tèmi ni Àlùbákà lórí.
0: Ẹjọ́ mo fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ìfẹ́ kẹrin lè máa sọ ẹ fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run kí ni Ọlọ́run fẹ́ fi ràn yín lọ́wọ́ ojú ń dùn mí Olúwa là mí lójú ní o Jésù á dẹ̀ ṣe Ọlọ́run tẹ́ ẹ gbàgbọ́ nù á ṣe. Ẹ ṣe o. Hello.
15: Hello.
0: Ẹ kàlẹ́ orúkọ yín. Oya Ọlọ́run yọjú sí yín kí lè fẹ́.
19: Mo bá kọ́lọ̀ kí Ọlọ́run jọ kọ́kọ́ lé ayọ̀ fún mi.
0: Kọ́kọ́ lé fún yín. kokoli ayo fun yin egbese yin lele efese yin lele ile ni won fe egbese yin lele efese yin lele te ba gbagbo oluwa ye so le kan si oluwa mu mi ko ni le mere
2: oluwa jo mu mi ko

0: ẹni o láti dọ́dọ̀ kristi ni gbogbo ogun ló máa ṣe ẹ yẹ ń gbé ipò jẹ́ ká gbé mẹ́ta sí
1: ká
0: wá pàrọ̀ rìn hello.
2: Ẹka
0: lẹ.
2: Yes sir. Mo fẹ́ kí Ọlọ́run go give that God should give us breakthrough in my father's family. We are the children of my father. My name is Blessing from Mokola.
0: Amen. Bẹ́ẹ̀ ṣe sọ létí ẹ̀ ló máa ṣe ẹ ṣe.
1: Hello. Hello.
0: Ilé ìwàntí ẹ ti kú wa.
1: Hello.
0: Ó ti kú sí bábíkè lọ́yọ̀ ilé ìkókíbọ̀ gbẹ̀yìn. Hello.

0: ẹ ká lẹ orúkọ yín. Ọlọ́run yọjú sí yín kí lè fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọdún yìí ń lọ eléti.
1: Ó
0: kọ́lé fún yín lè fẹ́ amen. Ẹni Ọlọ́run ni ò mọ̀là tó wúkọ. Ọlọ́run máa ń bless èèyàn bí ìgbà tó jẹ́ pé tí Ọlọ́run bá dé sínú ayé èèyàn ti tán tó bá ní kí ni mo fẹ́ ohun tí mo fẹ́ báyìí ni màá sọ. Kí ló fẹ́ ní ìsinyìí? Púpọ̀ nínú wa à ń bèrè lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n a mọ̀ bá a ṣe ń bèrè. Ohun tí wọ́n bá ń gàn yẹn lé lórí ni wàá kọ́kọ́ dárúkọ. Olúwa fi ilé pa ẹ̀gàn mi rẹ́. Tó o bá níṣẹ́ Olúwa fi iṣẹ́ pa ẹ̀gàn mi rẹ́. Olúwa tó o bá ní àlàáfíà Olúwa fún mi ní àlàáfíà kó o fi jọ àwọn ọ̀tá mi lójú. Bá a ṣe máa ń bèrè lọ́wọ́ Ọlọ́run nìyẹn mi ìgbé kọ̀ọ̀kan mọ́ ẹ ṣe o. Bí ẹ̀ ń bá fẹ́ bèrè lọ́wọ́ Ọlọ́run ohun tó ń ṣe yẹ́ ni kò tẹnu mọ́. Ó wá dé orí òkè àbí òde ibi tó ti ń gbàdúrà ní àṣàlátù. Ó wá ń pe oríṣiríṣi àdúrà. Eléyìí tó bá wá gan o sọ títí ẹ ń bẹ̀. Ẹni o máa bígbà tí ẹni o bígbà tí wọ́n fúgbà tí wọ́n èèyàn lọ sí hospital. Ẹ rí pé lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa pé kí èèyàn máa ṣe test. Ẹni o àdúrà. Ẹni tó bá fẹ́ gbàdúrà tó fẹ́ kádúrà ń gbà láyé kókàn má máa káàkiri ju ṣọ́ọ̀ṣì lásán. Ẹni olóyẹ́rẹ́ wò kí ni nǹkan tó ṣe mí irú ogun wo ló ń jà mí. Ẹni o ti irú ogun wo ló ń dájà mí. Ẹni o wọn bá ti wá báyìí wọn bá ti wá sọ pé ogun báyìí ló ń jà ẹ. Ẹni o kí ni solution sógun tó ń jà mí. Ẹni o solution yẹn ni ogun. Ogun ẹni o wọn ni ẹgba ogun yìí kẹ lò ó lórí nǹkan tó ń ṣe yín ó máa lọ. So tán bá ẹni o wọn wá fún ẹ lóògùn yẹn tán wá ní ogun yẹn ẹni o lò fúnjọ méjì o páàkì ẹ ò ṣetán láti rí ìwòsàn. Ẹ bá ń bèrè kankan lọ́wọ́ Ọlọ́run ẹ máa là á já. Olúwa ohun tó ń mo fẹ́ ohun tó ń gàn mí lé lórí ni. Gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé Ọlọ́run kò ṣàánú fún yín lórí kí ló fẹ́ ṣàánú fún yín ẹ ti ráàánú gbà ọ̀rẹ́ di pé ẹ wà láyé. Ẹni o kò ṣàánú fún mi lórí nǹkan báyìí kò ṣàánú fún mi lórí nǹkan báyìí. Ẹni o ìyẹn gangan àánú ti orí àánú la ti ń bèrè lọ́wọ́. Ẹni àánú ni foundation kan tí à ń bèrè torí Ọlọ́run ni aláàánú aláàánú wá yọjú sí ẹ kí ló fẹ́ o ní kó ṣàánú fún ẹ ṣé kó gbá rẹ fún ẹ ni. Bàbá ilé ni kẹ́ ẹ fún mi adẹ̀ fún ẹ ń kọ́kọ́rọ́ ilé. Bàbá mọ́tò ni mo fẹ́ ẹni òbí mi àti ìyàwó mi ṣe ń rìn káàkiri àtàwọn ọmọ tá a ní mọ́tò yẹn ìyá mọ́tò ń jẹwá Ọlọ́run fún ẹ ní mọ́tò. Ẹni o bàbá mi ò níṣẹ́ lọ́wọ́ bí mo ṣe ń sunlé yìí ò dáa. Ẹni o a fún ẹ níṣẹ́ bí èèyàn ṣe máa ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Ẹni o ẹyin tẹ wá tá a jọ tẹ pè wọlé yìí tó bá ti dalẹ́ níbi tá a bá ti ń gbàdúrà ohun tí ó bá ṣe yín ẹ mọ̀ tẹnu mọ́. Torí pé ẹni o wòlé àbí àáfàá àbí àwọn bàbá tó ń gbàdúrà wájú yín wọ́n lè mọ̀ mẹ́nu kan ṣòro yín tádùrà fi máa ẹni o tó fi máa ṣe kíni tó fi máa tán. Bí mo ṣe wà lóye ẹni o ohun tí mo fẹ́ ẹni o ni máa ń bèrè ń tèmi. Ní ìbá lọ orí òkè wọn ní ẹ wá yípo ẹ wá ṣe yípo yẹn báwọn yẹn bá ń sáré tí wọ́n pè lọ ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi lórí òkè ìlú fẹ gangan tí tó fi kú lórí òkè àánú fún mi lórí kí ni kò ṣàánú fún ẹ fún. Ẹni o bèrè kankan lọ́wọ́ Ọlọ́run tí ó wà lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan ló wà lọ́wọ́ Ọlọ́run tó fẹ́ ó ti mọ tó fẹ́ yẹn bọ̀ tó fẹ́ ẹ kó bèrè torí tó bá bèrè òun náà wa ẹni o wàhálà ni ẹni o bísí ju gbogbo ìyẹn lọ. Àwọn bàbá wa dẹ̀rẹ̀ àwọn ló fà á àwọn ádámà àti fà wọn mọ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Bọ̀bọ̀ ṣe ń bẹ Ọlọ́run bàbá ṣe ń bẹ Ọlọ́run Ọlọ́run kì í fún èèyàn ní nǹkan láàjẹ́ pé obìnrin o Ọlọ́run ní fún ẹ̀ ìwọ tó bá rí nǹkan kan gbà tó ní ò lọ ṣọ́ọ̀ṣì ò lọ mọ́ṣáláṣí Ọlọ́run dẹ̀ fún ẹ àwọn ìyá ẹ ti bẹ́ẹ̀ bèrè ẹ lẹ̀. lo se rigba o lo fi rigba o Olorun ba fun omo ora won ya ton pe nsin ton ni Olorun ba bo fun omo mi Olorun ba san odun lowo komo eni to ba omo yen ba wa rigba ti o lo church a ma fa won ore ti o lowo rasalatu a ma fa won ore se ye pe a bile ko lo mo se a lo awa ta ti e gbadura a make e en te wa lo se ibi adura Olorun atun to owo lowo wa awon ye ti be bere awon ya laja iya laja iya ti bere Eni o wati be bere ni o eni o wati be bere o awon abi awon gidi ato ko to bere kankan fa ara won wati bere fa won mo Oluwa ba nboku apo bi na mi nu ya tori won ni ta yen ta ba fe ya ka fi owo bo enu la je be ta ba lanu gba satani le wole lati be eni o ya Quran lo so be no hadith lo so be my ya life for what bueno to ba ya to fowo benu isu akosi elenu aba
2: wale mi omo sogun bi
0: eya kin paro ni njare ma yin sa nke yan ni lataro e ba n paro e ni o eya n paro ni e je ka ko mo se n bere lowo olohun o ohun to ba se eyan leyan ma n lo ogun le lori o ori fo mi e fun mi ni ogun ori fifo ki se pe ori fo mi wa fun mi lo ogun nurun eyan ti mo ohun to se niyan so gbogbo awon ta n gbadura ka ma ba penu adura ko din ma ba lo mo wa lowo oluwa ohun bayi ni mo fe ohun to n se e ohun ni ko bere lowo olohun oni won wa oni won wa lori oke joko oni ma yen fe contract olowo ni sugbon o fe gba contract lowo ijoba orilede Nigeria di niyan tu se wa e mo pa won olowo ki n paro ibi to wa joko si to tin gbadu Oluwa ma boku fun mi Oluwa ma gba contract fun mi lowo Bola Metinubu won le le kan de lo ni Oluwa owo le mi da sanu fun mi lowo o wan disturb o baba alaye eni o tun fe gba contract yan pa e wa kini kan ti e need oni aisa o ko so pe sanu fun mi oni mo fe owo le o le lo lowo le yin oni e wo le mi oni e 500,000 ni oni odun melo le je oni odun kan na lo si je but o fe yeyan oni se ile lo sa nje yin ya oni e gba owo le e lo san owo le yin e gba 1 million fi san owo odun meji e gba card mi ke wa gba ile e ma e disturb mi mo si wa si bori oke yi ohun ti mo wa sori oke koja owo le ko ye yin so sa e ma o ye gba e so kale bye mi fe ni lori oke yi

0: Ọlọ́run lágbára tó bẹ̀ gẹ́ ẹni o máa ń dá àwọn èèyàn lóhùn láì láì sí wàhálà.
1: Ìyàwó
0: mo bá wà nínú problem kan, ọ̀rẹ́ wa jàre. Mọ̀mọ́ ṣe ń bèrè lọ́wọ́ Elédùmarè.
1: Mo níyàwó ló fẹ́ jẹ́ ni o.
0: Àwọn ogun kan wà tẹ́ pé kì í jẹ́ kí èèyàn bèrè lọ́rọ̀ Ọlọ́run tòótọ́. Wọ́n bá lè dá gbàdúrà fún ara ẹ̀ wá orí òkè kan lọ wá tó àwọn tí wọ́n nímọ̀ ní wọ́n ọ̀dọ́ Ọlọ́run tọ́ wọ́n lọ.

0: ìròyìn burúkú ló máa ń sábà ta ẹni o ẹnu ìgbà tí ọlọ́run ti bá wa ṣíta ti ráhùn ọmọ wa padà ẹni o social media tẹ̀ sinmi díẹ̀ àwọn ìròyìn burúkú gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ kán ṣàmá ìròyìn burúkú kẹ́ ẹ lè rọ́jà ta ọlọ́run nígbà fún yín ẹni o kò sí ìròyìn burúkú lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ kò sí ìròyìn burúkú o tó bá fi lè mú ìjọba amẹ́ríkà tí ó kọ̀wé ránṣẹ́ pé òun ṣe sàdántàkátà fún pẹ́sídẹ́ǹtì orílẹ̀‐èdè nàìjíríà pé yes ó tẹ̀ gbégbèsè ńlá ẹ jẹ́ káyìn àwọn nìkan tó jẹ́ pé wọ́n wà nídìí ìbàjẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n iṣan líle wọ́n lọ lẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọlọ́run dẹ̀ ṣe máa ṣe tún máa lọ lẹ̀ pátápátá nìyẹn àmà rìgẹ́ pé káwọn ti mọ̀ káwọn má wà sílẹ̀ yorùbá kán má wà síbàdàn wà níbi kán máa sípínlẹ̀ ọ̀yọ́ solution tó bá ti lè rí nǹkan tó bá ti lè rí solution sí nǹkan ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti máa rí solution sí gbogbo nǹkan tó wà ní nàìjíríà ìrìnlẹ̀ ń sọ yìí yóò ṣe bí bàbá ẹnì kankan jẹ́ káyìn gọ́fìnà wà nípìnlẹ̀ ọ̀yọ́ ẹnjìnà olúwaṣeyí mákindé àkágbé sàdánkátà fún tún yí ààrẹ wa náà ẹni o torí láyé olúgbọ́n orí bẹ̀ yẹn náà láyé àrẹsà orí bẹ̀ láyé ọ̀rọ̀gùn lè là orí bẹ̀ ṣùgbọ́n nígbà títí iyò báyìí ẹni o àtúnṣe ó máa pọ̀ sí ọ̀kan ni mò ń campaign elédìẹ gangan ni kò support a ti lọ ra nǹkan lọ́dọ̀ àwọn ọmọ yíbò rí tí wọ́n gbé fake bàtà lé wa lọ́wọ́ tá a débẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ń ṣèdè síra wọn wọn bẹ̀rẹ̀ sí ń mú wa ṣeré ni ẹni ò nílẹ̀ ní lẹ́kọ̀ọ́ yín àná ọ̀nà àgbọ̀nà àwọn àná wọn náwọ́ sí ara ẹni à lápẹ́ lédè mi ní ṣe pé àjọ máa bójú ara wa jẹ́ ni fake nǹkan tá a ra padà mú kó ń bẹ àlọ́ mánẹ́jẹ́ wọn gbá padà ẹnìkan wá ní ẹ̀hún support yorùbá láti support yorùbá kí lẹ sọ ẹ agbára wọn ti lọlẹ̀ ìròyìn búburú ò sí lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ ó ti tán nìyẹn ó di gbére
1: gbogbo nàìjíríà pátápátá kìí ṣe tẹnu kìí ṣe tètè àwa la ní fọ́múlà lóríṣiríṣi
0: ṣe ń gbọ́ yorùbá ló ní fọ́múlà yorùbá ní fọ́múlà láti ṣèjọba ẹ̀rí ọgbọ́n ti ṣèyí mákindé ń lò láti darí ìpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ̀rí ọgbọ́n tí sọgbọ́lá ahmed náà ń lò láti darí orílẹ̀‐èdè nàìjíríà ọlọ́gbọ́n méjì ọgbọ́n ni kò sí wọn wà tako ara wọn ṣá ẹ ṣe o tẹ̀ ń gbọ́ abọ̀ látàárọ̀ abala fàájì express yìí ẹni ò ń kẹnu bodò ìfẹ́ wọnú abala ìyìn àtọ́pẹ́ àtàdúrà darúkà fatawa dayakaba tẹ ń bàjọ́ ń ṣètò yìí tẹ́jẹ́ pé ibi àdúrà yìí lẹ̀ ń dúró dé ẹyí rédíò yín báyìí ẹ máa jíra yín báyìí ẹ bomi bọ́jú kẹ jí ara yín sílẹ̀ abala ìyìn àti ọpẹ́ àti àdúrà ẹni òun lè mi fi máa ń àwọn làwa fi máa ń parí ètò yìí ẹ mọ̀ pé tó bá yá ẹni o tí gbogbo nǹkan tó yí à ń ṣe nígbà ẹ tún mọ̀ tó bá yá àwọn aláṣẹ tún gbé padà ẹ mọ̀ gbádùn ètò yìí bẹ̀ ṣe máa ń gbádùn àwọn ètò wa ní òróòru ẹ ṣe ò tẹ́ ẹ ti ń gbọ́ wa bọ̀ láti àárọ̀ kùtùkùtù ẹlòmíì ò tí ẹ yìí kò ní 32fm yìí 94.9 ẹlòmíì ò gbé kó ń bẹ̀ 94.9 32 FM ẹlòmíì ò gbé kó ń bẹ̀ látara ó lọ́ mọ̀ pé ètò tó bá dà tó lọ́gbọ́n lórí ọ̀dọ̀ wa ni wọ́n ti ń gbọ́ ẹ ṣe tẹ̀ ń gbádùn wa bọ̀ láti aago mẹ́wàá

ṣùgbọ́n wọ́n ní sátánì ó ti wà pẹ̀lú ọlọ́run tipẹ́ ká wá ìmájì pé ọmọ ẹnìkan wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ ẹni ọ̀gá ẹni o ọmọọṣẹ́ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ nígbà tó ń lọ àwọn nǹkan kan tó kó lára yín ẹ ti fún láṣọrọ ẹ ti fún bàtà rí ó dẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ tó náà lè fi fáwọn èèyàn ẹni o ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ bá lọ bá ẹni o bẹ́ bá lọ bá tó bá bá yín tẹ̀ fún ní nǹkan tó bá lọ wá bọ́mọṣẹ́ yín pé ó fà ẹni ọmọọṣẹ́ yín nínú èyí tó níyẹn ó lè ní ó yá gbà kò wọnà mú kan wá kò wá kìnkìn fún ẹ kò sí ohun tí sátani lè fún èèyàn ju tí ó bá gbà lọ́wọ́ náà ti gbà lọ́wọ́ ọlọ́run èyí tó wà tó gbà lọ́wọ́ ọlọ́run ló máa fún yín ṣùgbọ́n tó bá gbẹ́kẹ̀lé olùkọ́ orúkọ olúwa

orúkọ Jésù ọwọ́ ogun ẹ̀jẹ̀ lára mi ọlọ́run yóò dànù bá kábùrì má ṣe dàlú àbá ọwọ́ ogun ẹ̀jẹ̀ lára mi ọlọ́run yóò dànù olúwa fa ọwọ́ náà yọ